0: rí. Tó fi sin Ọlọ́run.
1: Receive that spirit of sanctification.
0: Sinu rẹ o fi dun.
1: I'll be glad.
0: Bẹ́ẹ̀ri. Bẹ́ẹ̀ri. Bẹ́ẹ̀ri. Inú rẹ a dun.
1: You'll be glad.
0: Ayọ̀ rẹ a kú.
1: You'll be joyful.
0: Inú rẹ a dun.
1: You'll be glad.
0: Ayọ̀ rẹ a kú.
1: You'll be joyful.
0: Ogo rẹ dé.
1: Glory is God.
0: Ọ̀nà rẹ lọ.
1: Yahweh is up.
0: Ṣé rere o? Ní wíìkì yìí.
1: This week.
0: Mo tún tún sọ.
1: I said again.
0: Wà á dìde.
1: You'll be lifted.
0: Ní wíìkì
1: yìí. This week.
0: Mo tún tún sọ.
1: I said again.
0: Wà á gòkè.
1: You'll
0: get to the top. In the
2: name of Jesus. Amen. Orúkọ mi tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣùgbọ́n wọ́n ti sọ mí di Emmanuel agbára ọlọ́run níbí báyìí wọ́n á baptize mi níbí báyìí.
3: O fẹ́ kí n baptize yẹ ẹ bó mi wá.
2: Wọ́n máa baptize wọ́n máa.
3: Ká tiẹ̀ tó gbé ẹ lódò ká kọ́kọ́ ṣe lé kíákíá. Yá fomi ànúbà akàn bẹ́ẹ̀ tá a máa baptize lé nínú abẹ́yẹ kíákíá. Ó yá kọjú síbí kí lorúkọ yín tẹ́lẹ̀.
2: Orúkọ mi ni Suraju tẹ́lẹ̀ tẹ́lẹ̀.
3: Tẹ́lẹ̀ orúkọ wo ló wù ẹ láti máa jẹ́?
2: Emmanuel tí ó sọ mi ní chọ́ọ̀chì ibi tí mo ń lọ tẹ́lẹ̀ kí n tó wá síbí mi.
3: O ti jẹ́ Emmanuel báyìí. Níwọ̀n báyìí gbà tó ti gbà láti di ti Kristi tí ó dẹ̀ ti parí orúkọ ẹ láti Suraju sí Emmanuel abaptist rẹ lónìí ní orúkọ ti bàbá. Àti ti ọmọ. Àti ti
2: ẹ̀mí mímọ́.
3: Láti òní lọ wà á máa jẹ́
2: Emmanuel.
3: Ẹyá máa sọ ẹrí ẹ.
2: Ẹrí mi ò pọ̀.
3: O gbọ́dọ̀ pẹ́.
2: Ẹrí mi ò pọ̀.
3: Eléyìí tó ṣe odidi ẹ̀rí lánàá.
2: Kí n tó máa wá síbí, mo máa mutí. Gidi tí ò ń sọ ti kékeré, ọtí ò ń pa mi. Ṣùgbọ́n tí mo bá ti rọ àwọn ọ̀rẹ́ mi báyìí, màá mówó màá dáná ọtí ilẹ̀. Mo kọ́lékọ́lé, mi ò rí kọ́. Mo ní mọ́tò, kò sí mọ́tò mọ́.

0: alọ́rẹ̀ sùn lánàá ó wu adẹ́dà nínú àánú rẹ̀ ó sì jíwa sí mọ́lẹ̀ alàyè láàárọ̀ tòní adẹ́dà ẹ ṣeun o bẹ́ẹ̀ là ń dúpẹ́ lọ́wọ́ ẹ̀yìn tí ẹ jẹ́ olólùfẹ́ wa tó jẹ́ pé gbogbo àràárọ̀ báyìí àjọ ń fìwé lé orin ni iléeṣẹ́ MTN Nigeria wọ́n dúpẹ́ pọ̀ lọ́wọ́ yín ọ̀rọ̀ àgbà débì ṣe wa Abdulrazak Abdul Gani Mr. GRA ló kọ mi.
1: Ẹ jẹ́ àgbéyẹ̀wò.
0: Wọ́n ní kó mú kan, àlá kan, àfojúsùn kan, ìkan nínú àwọn àdámọ̀ rẹ, ṣùgbọ́n ìjàkùmọ̀ rẹ kìí ṣẹran ìlú kan, alákitiyan tó lè ṣe tìǹtọ̀hún ló jẹ́ ẹnìkan ṣoṣo bí ẹgbẹ̀rún èèyàn. Wọ́n ní tòsíbì kan, òní gbogbo ọ̀nà ló gbà mí. Ó kìí ṣe òpè gbogbo ẹ̀ ló yẹ yékè, ọmọ ọ̀lẹ́ nìkan là yóò gbà, bí ìgbé ayé tó nítumọ̀, Live it 100 MTN. Orin kan ń bẹ tó lórin kọ, ó ní rọra ṣe o, anybody tó bá fẹ́ ṣoore, rọra ṣe. Orí ò ní dẹ̀bi mọ́ yín lọ, orí ò ní dẹ̀bi mọ́ mi lọ́wọ́, ó dáa kéèyàn mọ́ ṣoore. Torí pé gbogbo ṣoore, yàtọ̀ fún adẹ́dà inú ọmọ nìyẹn gan mọ́ dùn sírú wọn. Ṣùgbọ́n ó gba àkíyèsí kó oore kó mọ́ bàá dẹ̀bi. Oore ńlẹ̀ lòmíì fẹ́ ṣe. Ló gbé dọ́gbẹ́ wọn orí yeye ní ìmọ̀gún ta ìṣẹ̀ ló pọ̀ oore lẹ́lòmíì fẹ́ ṣe ń ló kọ rẹ̀ bàjẹ́ tí ò wá lè ṣe àtúnṣe yóò wá mọ́ ni à bó ṣe rí kọ́ yẹn ó ṣe ga òòlù ti bí wọ́n wá lóòlù járí èèyàn mélòó ló fẹ́ fi hàn lọ́jà ó gba àkíyèsí kó orí ó mọ́ dẹ̀bi bí ẹnikẹ́ni bá béèrè ìrànlọ́wọ́ lọ́dọ̀ rẹ onítọ̀ ń sì rẹ àjèjì ní sí ọ kìí ṣe tó ń lu kùgìrì wípé alágbájá náà ló sọ bẹ́ẹ̀ tí mo mọ̀ ni sẹ́ńtà bá mọ̀ kí rúmọ̀ rówó kò tó ṣe orí ọ̀hún ṣé o gbọ́ tẹnìkan ni tó béèrè lọ́wọ́ ẹni tí wọ́n jọ jókòó nínú ọkọ̀ èrò ẹjọ́ àǹtí mi ní kírẹ́dìtì lórí fóònù mi ni ṣé mo lè lo fóònù yín ṣó o mẹ́ni tó fẹ́ fi pè bí bóyá fún iṣẹ́ láàbí ni ẹlòmíà mọ́ gbérù tàn báyìí wá bank account òun wọ́n ti block ẹ̀ ẹjọ́ ṣé mo lè gba owó sí báǹkì yín so that ẹ kàn bá mi gbà jáde so mo rú owó tí wọ́n fẹ́ taari sọ́dọ̀ rẹ ni so sì mọ̀ pé ọ̀kan jù àlọ́ fẹ́ kó bọ̀ torí pé ti ṣe àdéhùn ìdá mẹ́wàá nínú ọgọ́rùn-ún 10% fún ọ létí rẹ nà ara rẹ bù má sọ bó bá sóore ro dáadáa kó orí ọmọ dẹ̀bi ní kó o mọ̀ sóore o ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ èèyàn amóore sú ní ṣe ni wọ́n èèyàn sì sopá kùn ọmọ èèyàn ò lè mọ ti ń bẹ lọ́kàn rẹ̀ tó bá bí ọ kọ́ láti mọ sọ wípé rárá tó o bá ti rí wípé ọkàn rẹ̀ ń sọ fún ọ wípé rọra o sọ pé rárá say no learn to say no mo wò pé ṣé kí n wá sọ pé rárá n tí wọ́n ní kí n ṣe fáwọn yìí ni tó o bá ti mọ̀ wípé o lè kó bọ̀ àbẹ́ ni tó o mọ̀ wípé o mọ ibi tó o lè wá sí abẹ́rẹ́ rẹ̀ ò lókun dì í rọra ṣe ń tó o bá fẹ́ ṣe o ẹ káàárọ̀.
1: Ẹ jẹ́ àgbéyẹ̀wò.
0: Wọ́n ní kó o mú kan, àlá kan, àfojúsùn kan, ìkan nínú àwọn àdámọ̀ rẹ, ṣùgbọ́n ìjàkùmọ̀ rẹ kìí ṣẹran ìlú kan, alákitiyan tó lè ṣe tìǹtọ̀hún ló jẹ́ ẹnìkan ṣoṣo bí ẹgbẹ̀rún èèyàn. Wọ́n ní tòsíbì kan, òní gbogbo ọ̀nà ló gbà mí. Ó kìí ṣe òpè gbogbo ẹ̀ ló yẹ yékè, ọmọ ọ̀lẹ́ nìkan là yóò gbà, bí ìgbé ayé tó nítumọ̀, Live it 100 MTN. Iléeṣẹ́ MTN Nigeria ló so nígbòwó ètò yìí ọ̀rọ̀ àgbà ẹ pàdé wa lórí àwọn àtẹ ayélujára wa Instagram ọ̀rọ̀ àgbà 247 TikTok ọ̀rọ̀ dot àgbà 82 Abdulrazak Abdul Gani Mr. GRA lọ́kọ̀ mi iléeṣẹ́ MTN Nigeria lókè lókè ńlá bọ́ ṣùpá ọwọ́ ọmọdé ọwọ́ àgbà kan kì í tó lókè lẹ́ẹ̀mọ lọ ẹ̀kú.

0: kò ṣe fi wé koko kòrókò ìfò labalábá sí yàtọ̀ sí tẹ́yẹ àwòdì bẹ́ẹ̀ yẹ bá wá jura wọn lọ ẹ̀jẹ̀ akansara solongo 32 FM 94.9 laughter house orí òkè tètè premier mọ́kọ́lá ìbàdàn.
1: Baba fẹ́ ndọ̀ dé.
2: Èyàn mélòó ni wo station government mọ̀? Private ni. Ìkòkò ní tùmọ̀ tán wọ́n sọ. Má fẹ́ gbọ́ nísì. Private radio ni máa gbọ́. Television ni máa gbọ́ mi ilé wo ti government. Ìkòkò ní oníkankan tó ń tùmọ̀ ta fẹ́ wo nbẹ̀. Ju ọ̀rọ̀ tí ó ní tùmọ̀ lọ.
3: Ẹ lò lẹ sọ fọ́lú wẹ̀rí. Owó tí fún omi ẹ̀ tẹ́ fi pe ìpèsè iná. Ṣé rí irẹ́ jẹ́ wà ní gbogbo abẹ́ gbogbo nǹkan tí wọ́n sọ fún wa yìí?
4: Nípa bẹ́ẹ̀ ọ̀rọ̀ òdun lẹ́nu yóò lè wọ́n lọ́mọ ẹja lè oníbà máa ṣe nínú.
3: Ṣé rí tí ààrẹ Tinubu ò bá járe ẹ̀gbà tí ò bá járe ẹ̀gbà Ọlọ́run má jẹ́ kómi tìdí wọ̀gbìn lẹ́nu.
5: Àwọn politicians ti kọ́ wọ́n ti kó gbogbo nǹkan jẹ wọ́n ti kó gbogbo ẹ̀jẹ̀ jẹ́ pé àfàwọn àti family wọn.
6: Àṣemúyangàn. Àṣega sókè làwọn yẹn ń ṣe ẹ̀sìn wọn àti gbèrú òun ni àwọn yẹn ń ṣe ẹ̀sìn tó bá lọ àwọn ibẹ̀ wọ̀nyẹn ẹ̀sìn àwù ẹ ṣe bẹ́ẹ̀ ní Nàìjíríà àlùmọ̀kọ́rọ́ jìbìtì là ń fẹ̀sìn ṣe ń bí ẹ̀sìn bojúbojú ẹ̀sìn eégún là ń ṣe ń bí takàn máa fa gọ̀ bojú.
1: Bàbá fẹ́ ndọ̀ dé.

0: jẹ́ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan. Kété tí olówó mi bá ti sùn, ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀. Àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára. Iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn, màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí GR3. Gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lèmi á máa refresh ní tèmi o tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára. Tí olówó mi bá ti jí, ẹ gbọ́ ohun tó máa ń wí.
1: Yéè, mo gbé o, data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tọ̀.
0: Ṣé mi ò sọ fún ẹ?
1: Jara ẹ, má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe oblé. Ṣe àkíyèsí auto updates. Pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
0: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lèmi o. Kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
1: Jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù. Live it 100 MTN.

0: ìgbà àwọn èèyàn kí mọ bí dé tàwọn ṣe máa ń tètè jó tán èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa jẹ́ kí n jẹ́ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an kété tí olówó mi bá ti sùn ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀ àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí gia 3 gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lèmi a máa refresh ní tèmi o tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára tí olówó mi bá ti jí ẹgbọ́n tó máa ń wí.
1: Yay! Mo gbé o. Data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tọ̀.
0: Ṣé mi ò sọ fún ẹ?
1: Jara ẹ. Má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe oblé. Ṣe àkíyèsí auto updates. Pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
0: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lèmi o. Kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
1: Jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù. Leave it 100 MTN.
2: Wọ́n tún bẹ̀rẹ̀ fún olè ṣaláì máa panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orílà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ̀ ẹ̀kan lásán, àròyé kan kò sí lẹ́yìn ẹ̀.
3: Maggi Stack tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
2: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
3: Maggi Stack yóò sọ gbogbo oúnjẹ tá

Aha! Agogo balẹ̀ orokogo, sẹ̀kẹ̀rẹ̀ balẹ̀ o mi ṣekeṣeke. Ọ̀pá òjé balẹ̀ o mi worowo. Ọjọ́ ni pẹ́ ìpàdé kì í jìnà. Àkókò tó láti gbọ́ gbàǹkọ́ gbé ètò náà. Gbélé gbọ́, lọ́kùnrin pẹ̀lú obìnrin, onílé ni ẹni àbí àjèjì. Ìwọ náà tẹ́tí lẹ́kọ, wá kọ́gbọ́n nínú ètò yìí. Kò síbi tí ọwọ́ já irin kò dé o. Dẹ́kọ̀ àwúsí, títí lọ dẹ́dùn mà wúsẹ̀. Ọ̀kan ṣoṣo irin ló ń ṣe gbó. Gbélé gbọ́, ọ̀kan ṣoṣo ẹfọ̀n ló ń ṣọ̀dàn. Gbélé gbọ́, ọ̀kan ṣoṣo làjànà kú ètò yìí tó ń mi gbó kìjikìji. Lóríṣiríṣi nìrírí ayé. Ẹni tó kàn ló mọ̀. Ẹ jẹ́ ká pàdé atọ́kùn ètò yìí ká gbọ́ tuntun tó tún mú wá fún wa. Gbogbo yín la kí ẹ lẹ́ o, ọmọ Oòdùdúwà.

0: ìtọ́wọ́ ẹ̀kan lásán àrò yìí kan kò sí lẹ́yìn ẹ̀.
1: Magistar tá a ṣe látara ẹ̀wà sóyà àlùbọ́sà adùn chili àti kọ̀nọ́fùrù.
0: Oúnjẹ alẹ́ ti délẹ̀ ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
1: Magistar yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀ yóò sì tún sọ àkókò náà dàkókò mọ́nìgbàgbé.
2: Lọ́pọ̀ ìgbà àwọn èèyàn kì í mọ bí dátà àwọn ṣe máa ń tètè jó tán. Èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa jẹ́ kí n jẹ́ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an. Kété tí olówó mi bá ti sùn ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀. Àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára. Iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn, màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí Gia 3. Gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lè mí á máa refresh ní tèmi o tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára tí olówó mi bá ti jí ẹgbọ́n tó máa ń wí.
3: Yéè, mo gbé o, data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tàn.
2: Ṣé mi ò sọ fún ẹ?
3: Jara ẹ, má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe ogle. Ṣe àkíyèsí auto update. Pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
2: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lè mi o. Kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
3: Jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù. Leave it 100 MTN.
4: Kòbá àjẹ́ 24, 29 tàbí 32 ṣáà ti fẹ̀yìn ẹ̀ pẹ̀lú wa lórí gbogbo ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ kan tẹ 32 FM 949 fẹ̀yìn ẹ̀.
5: Gbogbo kọ́lékọ́lé àtàgbàlékọ́ ẹ̀ wá gbọ́n tí mo fẹ́ wí àlàyé tó wà nínú rẹ̀ ní kẹ́ ẹ bá ń fetí sí. Orí pàlàyé inú rẹ̀ ní sílọ́dà bíi ABC. Pàtàkì lílo òrùlé jẹ̀rá roofing system ló tí mo fẹ́ wí. Òrùlé jẹ̀rá di tó jójúlówó kì í ti ṣá tàbí pàwọ̀dà. Bẹ́ẹ̀ o lè gbọ́ ṣàrẹ̀ṣàrẹ̀ òjò lábẹ́ òrùlé jẹ̀rá di. Bóòrùn ràn mímímí lábẹ́ ilé tẹ́ bá fi òrùlé jẹ̀rá di bu ọmọ tutù. Ó tún bu ẹwà òun yìí kò lé tí ó sì gbé yọsọ ńbẹ láti wá ra ojúlówó òrùlé jẹ̀rá lẹ́dínwó pátápátá. Laola Mega Top Concept Limited la sojú àtàlágbàtà kan gbòógì lórílẹ̀-èdè Nàìjíríà. Fún iléeṣẹ́ tó ń ṣe jẹ̀rá roofing system tó jẹ́ stone coated látòrílẹ̀-èdè New Zealand tó wá pẹ̀lú wara.

ìyàwó gbóúnjẹ fọkọ lákòókò mọ febe pa o ìyàwó ò lè gbọdọ mú gẹ ṣe ìyàwó ò lè gbọdọ mú oúnjẹ ṣe kó tó mọ bẹẹ ṣe mọ fààyè gbẹnikẹni láti fi ọbẹ gbọkọ mọ ẹ lọwọ.

Ọlọ́bẹ̀ ló lọ́kọ́ àwàdàkọ́, wọ́n ń fi ọbẹ̀ gbọ́kọ mọ́ èèyàn lọ́wọ́. Ìyàwó ilé tó ń ṣe ọ̀bùn, ó lè pàdánù ọkọ ẹ̀ sọ́wọ́ ẹlòmíì tó ní mọ́ tó tún mú gé ṣe.

Àkókò ti tó láti gbọ́. Láti gbọ́ kí ni o? Àkókò ti tó láti gbọ́ ṣẹlẹ̀ gbàǹkangbì tèní. Èyí tẹ́ ẹ fẹ́ gbọ́ yìí ni mo pè ní àjèjì. Talẹni náà tó ní kó wá tó fẹ́ gbéṣẹ́ fún ẹ. Àní talẹni náà ṣé kìí ṣàjèjì? Ṣé kìí ṣàjèjì tó mọ̀ ló ní kó wá? Ńbo ló ní kó wá? Ńbo lẹjọ́ ń lọ? Iṣẹ́ wo ló fẹ́ gbé fún ẹ? Ṣé kìí ṣe pé ó fẹ́ bẹ̀ ọ́ níṣẹ́ ikú ni? Ṣé kìí ṣe wípé ó fẹ́ tì ọ́ sí bèbè ẹ̀wọ̀n? Ṣé kìí ṣe pé àwọn atanipa ló ní kó wá tó fẹ́ lọ bá wọn? Àjèjì ó léwu láti tẹ̀lé àjèjì lọ síbikíbi. Àjèjì òun lẹni tá ò mọ̀ tẹ́lẹ̀ a tún lè pè ní àlejò. Wò ó jẹ́ kí wọn mẹni tó ń tẹ̀lé jáde kó o tó lọ síbikíbi. O gbọ́dọ̀ sọ bí tó ń lọ àtẹni tó ń tẹ̀lé kí wọ́n lè tètè mọ́bi tí wọ́n wẹ̀ sí àbámọ̀ tó o bá tètè padà sílé. Ọ̀pọ̀lọpọ̀ ló jáde nílé tí wọn ò dẹ̀ mọ́bi tí wọ́n wọlẹ̀ sí. Ṣó ti kú ni àbó wà láyé? Ṣó ń bẹ láyé ni wọn ò lè sọ. Àtọmọ ẹni kú àtọmọ ẹni sọnù kò séyìí tó dáa nínú méjèèjì. Mo gbàgbé ìkìlọ̀ mi yìí.

tó ń bẹ lóde ìwòye ló mú mi mọ̀ dí omi ńlá àlùkò ló mú mi mọ̀ lóò kó sùn lékeléke ló mú mi mọ̀ lóò kẹfún èèyàn ní múni mọ̀ọ̀yàn lóòótọ́ àmọ́ àjèjì ní bá wọn kẹta lù ẹ̀yin mọ̀dé wọ̀nyí ẹyẹ ṣe kóńkó jabele a ò fẹ́ kẹ́nìkan kan ó dá sí tọkọtaya wa ẹ fi lọ nìyàn kẹẹtún ṣèwádìí ẹ jẹ káwọn òbí yín mọ sí ẹ jẹ wọn mọ sí tẹ ẹ bá fẹ lọkọ tàbíyàwó iṣẹ wo ló ń ṣe ọmọ ìlú wo ni níbo ló ti wá àwọn wo lò bí ẹ ọpọlọpọ ló ṣe ọkọ fẹ nígbà tó wọlé tán ló tó mọ wípé ọkọ tó fẹ adigunjalè ni kò dẹ lè kọlẹ mọ ó ti bímọ fún ìdí nìyí tó fi gba kámú ẹ wá mọ gbọ ọkọ tó fẹ yìí kò lọdún kan tó fi pàdé ẹ tíyẹn fi kì mọlẹ tó fún lóyún tó dẹ gbé sílé gẹgẹ bí ìyàwó gbogbo àkókò tí wọn ṣẹṣẹ pàdé kò sí àǹfààní fún láti ṣèwádìí nípa ẹ ìfẹ ni ìfẹ ti délé tí ìfẹ ti fọ lójú ọkọ tí ń fẹ yìí tàbí ìyàwó ẹ kò mọ bóyá ń díbọn ni o tó fi wà pamọ àjèjì tó mọ tẹlẹ tó wá da gbogbo ọkàn dé o sì tún nígbàgbọ́ nínú gbogbo ohun tó bá sọ fún ẹ ẹ ó mà ṣe o.

lájèjì mímọ ọtẹ lájèjì láìṣèwádìí ẹni tó jẹ láìṣèwádìí ẹni tájèjì náà jẹ ohun tó léwu ni bóyá bàmí ẹdá ni ó mọ bóyá lòjọ ọ̀nà ni ó mọ bóyá ẹni bí ni ó mọ bóyá òṣìkà ẹdá ni ó mọ ó dáa ẹjẹ múṣẹlẹ gbáńkọ gbẹkan wá ní ṣókí ká fi kọgbọn mùtíátù ọmọ kàbání òkéné ló ń gbé ọsàn ni mùtíátù ń ta mùtí ọlọ́sàn ni wọ́n sábà máa ń pè é ọ̀gbẹ́ni kan náà wá wà tí wọ́n ń pè ní mufu iṣẹ́ tẹ́lọ̀ ní ṣe mufu tẹ́lọ̀ ni wọ́n máa ń pè òun náà ojoojúmọ́ ni mùtíátù máa ń ta ọsàn fún mufu àti bẹ̀ ni mufu ti kọnu ìfẹ́ sí mùtíátù ti gẹ́gẹ́ ṣeṣe gẹ́gẹ́ kò pẹ́ kò jìnà mùtíátù lóyún ìyá mùtíátù kò sì mọ nǹkan kan ó pẹ́ kó tó mọ̀ ìyá mùtíátù níta ló fún lóyún ó ní bọ̀ọ̀dá mufu tẹ́lọ̀ ni mufu tẹ́lọ̀ kẹ̀ inú bí ìyá mùtíátù ó fún gbàjáàjà ó lọ fi bínú jábá mufu bí ti ń lọ tó ń tọlọ́pàá ni àjọ débẹ̀ wọ́n ti mufu mọ́lé lágọ̀ọ́ ọlọ́pàá ẹ̀sùn tí wọ́n sì fi kàn ni wípé ó fi tipátipá bá mùtíátù sùn ni

lólùfẹ́ ètò yìí ò lẹ́yìn ọjọ́ kejì mùtíátù yọ lọ ságọ ọlọ́pàá ló bá sọ fún wọn mbẹ̀ wípé kí wọ́n má tẹ̀lé gbogbo ohun tí màmú òun sọ o ẹ má tẹ̀lé ohun tí ìyá mi sọ o ó ní òun finá fíndọ̀gbà fún múfú tẹ́lọ̀ ni o ọkọ mi ni kò fi tipátipá bá mi lò pọ̀ o ó ní mo fẹ́ fẹ́ múfú ni òun ló lóyún inú mi yìí mo ti lóyún fún báyìí làwọn ọlọ́pàá ni wọ́n ṣe fi mú fúlẹ̀ lọ́dọ̀ wọn inú bá bíya mùtíátù nígbà tó gbọ́ pé wọ́n ti fi mú fúte lọ́lẹ̀ ó lọ jábá wọn lágọ̀ ọlọ́pàá àwọn ọlọ́pàá bá pẹ̀tù sí lọ́kàn wípé ìwádìí àwọn fi hàn wípé kìí ṣe tipátipá ni mú fú fi bá ọmọ ẹ̀ láṣepọ̀ tó fi doyún o wọn ni mùtíátù finú fíndọ̀gbà fún ni fódì èyí kí wọ́n lọ yanjú ẹ̀ nítùbí ìnùbí nínú ilé wọn bi mùtí lójú ìyá ẹ wípé ń gbọ ṣé mú fún fi tipátipá bá ọ láṣepọ ni àbí báwo ọmọ ló ti o ń lò ń lọ bá a nìyá ẹ bá sọ̀gbátí sí i ó fẹ́ máa nà án àwọn ọlọ́pàá ní gbogbo ohun tí ń ṣe yìí kọ́ ló kan ọ̀bẹ ti gé ọmọ lọ́wọ́ ẹ wá sọ̀bẹ ọ̀hún nù ọ̀bẹ ti ṣe ohun tí ó ṣe pẹ̀lú ìbínú nìyá mùtíátù tún fi lọ bá mú fún tẹlọ nílé tó dẹ̀ tàka sí pé nílẹ̀ yìí òun sọ bó ń ṣe jẹ́ fún ilẹ̀ yìí kò ní jọ gbà wọn méjèèjì o ìwọ ó bá yí ọmọ mi jẹ́ wo ó gbà wípé ẹyin mú ju abẹ lọ.

won ti ko mu futelo ni nti o se ni police station lago olopa ko to ku o nbe mu futelo lo ba lo ba won eyan jankajanka bi meje won tele leyin won wa be ya mu ti atu nile won be won petu se lokan pe iga ko lo kan ni won gba ti en to fun omo e loyun ti o so pe ohun ko lo loyun o ti tan ṣùgbọ́n ohun tí ìyá àmùjẹ́ àtún tẹnumọ́ ni wípé ìbá ti dùn mí bó bá ṣe pé ọmọ ìlú wa ń bí ló fún mùjẹ́ àtún ọmọ mi lóyún ni àmọ́ ẹni tẹ́ ń ṣèpẹ̀ fún yìí àlejò ni àjèjì ni wọ́n ní ìyẹn ò ṣe nǹkan kan tó bá ṣáà ti tọ́jú ọmọ tiẹ̀ àbùṣe ti bùṣe nígbà tí wọ́n pa tí wọ́n gun tán wọ́n pè mú fún tẹ́lọ̀ wípé kó wọlé ló bá dọ̀bálẹ̀ tóun náà dẹ̀ ń bẹ̀bẹ̀ wọ́n ní ìyàwó mélòó ló ti ní tẹ́lẹ̀ ó lóun ò tí ì níyàwó kankan tẹ́lẹ̀ o òun ò sì tí ì bímọ ẹyin kọ́ èyí báyìí ni wọ́n ṣe fa mùtí àtù lé mú fún lọ́wọ́ wípé kó máa mú lọ lẹ́yìn ọ̀sẹ̀ méjì ìyá mùtí àtù lọ bá mú fún nílé pé báwo làwọn ṣe fẹ́ ṣe tìyàwó o àti pé kí mú fún máa nìṣó nílùú wọn láti lọ mọ àwọn mọ̀lẹ́bí ẹ̀ mú fún bẹ̀bẹ̀ wípé kí wọ́n jẹ́ kí mùtí àtù kó bímọ tán mo fẹ́ kó gbọ́mọdé lu wa ni tọ̀ ni wọn bá gbà sí lẹnu mùtí àtù bímọ tán lẹyìn oṣù mẹsànán mùtí àtù àti mọmẹ ẹ ní ó yá mú fún nìṣó nílùú yín o ló bá tún bẹbẹ ó ní kí wọn ó jẹ kọ mọ ó gbó díẹ

inú mi òtútù òtútù mo bá ń diwọ́ mọ́nú inú mi ò àyà funláyọ̀ já ó ń pòyì lójú kan kò mọ kí ló fẹ́ ṣe mo ní kó bá mi bomi wá omi ò ló bá sá jànà jànà ó tètè lọ fi kéèmù bomi wá ife òyìnbó tí wọ́n fi mú mi ni wọ́n ń pè ní kéèmù ló bá gbómi ọ̀hún dé ohun tá a wí pé funláyọ̀ ti ń sunkún pé kí ló fẹ́ ṣẹlẹ̀ báyìí o.

0: kódà bẹ́yàn bá mu mi jù tó bá fi sùn lọ ó ṣe é ṣe kó gbàgbé kó tọ̀ sílé èyàn a máa lálàá ń gbà mí wípé bóyá ó ń tọ̀ síbì kan lábẹ́ igi tó ṣe pé lílajú tí ò bá lajú ilẹ̀ ó ti kún níbi tó sùn sí ìyẹn náà lè wáyé tó jẹ́ pé kì í ṣiṣẹ́ ayé ni ó kàn ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ni àmọ́ tó bá wá ń di gulegule ní gbogbo ìgbà téèyàn ń tọ̀ sílé láìsọmọdé iṣẹ́ ayé nìyẹn àwọn ọ̀tá ló ń gbógun yẹn o wọ́n máa ń fi ń ṣèkà sí èèyàn láti fi ni sẹ̀sí láti fi ni ṣẹlẹ́yà pàápàá jùlọ táwọn tó nífẹ̀ẹ́ ni kò sí ní nífẹ̀ẹ́ ni mọ́ tó jẹ́ pé gbogbo ohun téèyàn bá ń dáwọ́lé téèyàn ń fà yóò máa jábú tẹ́ni.
1: ó yá o ẹja tó bá mọ̀ wẹ́ kó wá wọ́dọ̀.
0: ilé ayé yìí ogun ni ìwọ ló ní gbà wọn ti mọ pọmọ ológun ni ẹ ni wọn ṣe ń gbógun sí ẹ dá padà ogun kó padà sọdọ ológun dá padà àsàsí kó padà sọdọ alásàsí dá padà òkúta bá sọ mọ pẹlọpẹ ń sọ mọ ni mọ fààyè gbàgbàkúgbà nínú ayé ẹ jẹ kí wọn mọ wípé o wúwo ò ṣe é gbẹ o. Oda lóko tèmi tọpẹ martins àti adédayọ adéyẹmí tá a jọ pòpọ tá a mú àkọtún ètò tèmi wá ó ń lèmi kọládé alábí fi ń kí gbogbo yín léni o mo fi yín sílẹ láàyè ayé ni wọn padà wá bá gbogbo yín jọ mẹjọ títí ìgbà náà tẹ tún máa gbọ tuntun a tù wá bá o.

ìràwọ̀ kan yọ ọ́mì lútìtì ìràwọ̀ ọ̀sán tóhun dàgbàlagbà péjú sí àfi gorí òkè ó hàn kẹtẹkẹtẹ ìkànnì dáti tú ẹfẹ ń doṣù ó lé téńté ọba láàrin àwọn ọkùnrin dáti tú ẹfẹ 94.9 ìkànnì adẹ́rìn kò sónú òkè téńté prẹmíà mọ́kọ́lá ìlú ìbàdàn láti ń sun dídùn dídùn fọmọ aráyé ibùdó ayọ̀ àtòrí sun ìdùnnú ní 32 FM ìròyìn àsìkò tí ò lẹ́jà ń bá kàn nínú eré ìdárayá lẹ́sẹ̀ kúkú àti káàkiri àgbáyé ṣebíṣẹ́ wa ni àgbọ́dúnú ètò tó ń pàrònú rẹ kájà fẹ́ tọ́ ọmọnìyàn ká sì gbẹ̀ni afẹ́rẹ́ jẹ lọ́wọ́ arẹ́ nìjẹ lẹ́nu kọ́ tètè bọ̀ọ̀lì kọ́ ìkànnì 32 FM lóṣù pààràn káyé

0: ìjọba orílẹ̀-èdè Nàìjíríà wọ́n ti jọ ọ̀pọ̀lọpọ̀ ọmọ Nàìjíríà gulẹ̀ lánàá ìgbà. Gẹ́gẹ́ bí èmi o, tó bá fún ìjọba Nàìjíríà fẹ́ máa ṣèwádìí, màá máa ń ní mo yẹn pé kò ní sí, ìpínlẹ̀ kan kò lè sílẹ̀. Owó oríṣiríṣi la ti rí ẹgbẹ́ tó ṣẹlẹ̀ nígbà Buhari, tó ń kó àwọn ọmọ tó kù díẹ̀ kan dé Checking Point, àwọn sójà pọ̀ra Donin, get information kankan pé kí ló ṣẹlẹ̀. Oríṣiríṣi bẹ́ẹ̀ ló ti ṣẹlẹ̀ fún àní bẹ́ẹ̀gbọ́n ní ìjọba ìmọ̀ àbí bẹ́ẹ̀ kí ń ṣe ìrántí níbi pé àwọn Amẹ́ríkà rẹ̀ ó tẹ́ wa lọ́rùn. Ọlọ́run ló jẹ́ fún Nàìjíríà bá ti fún ìgbà.
1: Yẹ̀mí, ẹ ṣeun. Hello. Hello, Carol. Hello.
2: Hello.
1: Ẹ káàárọ̀ sọ.
2: Láti Bodijà ni. Ẹ jọ lórí ìwádìí yẹn kí ṣèyí kọ́kọ́ gọ́vnà wa kọ́kọ́ ṣe ìwádìí. Àwọn èèyàn tí wọ́n mẹ́jọ tí wọ́n mú ẹ̀yàwó ni wọ́n. Téyíbò wà nù wọn, ṣé Yorùbá ń bẹ́nu wọn. Ibikíbi inú ilé ni kẹ́kẹ́ kọ́kọ́ ṣe ìwádìí. Àwọn kan kó ìbọn ní Wednesday ètò ọkọjá. Wọ́n kò mọ tiwa náà ní ìlú. Àwọn yẹn Boko Haram o kó tó lọ sí àjò àgbáyé kọ́kọ́ ṣe ìwádìí níbi ìkejì ẹ̀yin bàbá wa bẹ́ẹ̀ ò tí à ń gbóyin mo ti gbóyin báyìí ó àtọ̀tọ̀dún tá a mọ̀ yìí tẹ́ àwọn ẹ̀yà Yorùbá tí wọ́n bá jólóòótọ́ ẹ̀yin ẹjólóòótọ́ ẹ̀ka àgbàjọ Yorùbá àwọn Haúsá wọ́n ní wọ́n ní ẹ̀dà wọ́n ní tọmọ kékeré wọ́n ní tàgbàgbà Gúnmí yẹn káàkiri Nàìjíríà ó tó dúró níjọba fẹ́ sọ lóbi Gúnmí.
1: Ẹ ṣeun kápẹ́ lómi náà láǹfààní.
2: Yóò dára fún ẹjọ́ ẹgbà wa ọkọ mi.
1: Hello. 0705-5009-49 Hello. Ẹlẹ́ ẹ káàárọ̀.
3: Hello sir.
1: Ẹ káàárọ̀ sir.
3: Ẹ káàárọ̀ sir. Mo ṣe àǹdájú àtàwọn ẹ̀mẹ̀ sí Uncle Peter. Adélópele àti àwọn ẹ̀dọ́gbìn ṣẹ́rí lóṣù kí la gbé tí la jù ṣe à ń pé àwọn òyìnbó ò jáwọ́ lọ́rùn ara lọ́rọ̀ wa àwájọ là ń fa àwọn òyìnbó yìí ó kẹ jẹ́ àwọn kọ́ńtì tí ẹ jọ colonize wa tí wọ́n jọ tẹ colonize wa tẹ́lẹ̀ tẹ́ pé wọ́n ti wá dá dóńsì I'm talking of Singapore, India, Malaysia sáwọn ni wọ́n ní problems wọ́n wá pé kí ẹ̀ ló wá àwọn làárín ìfàtà àwọn òyìnbó láti àlátún àwọn tí a bá ti mú ẹdájọ fún àtọwọ ẹkẹ ẹpàwọn dànù that's it bí yẹn bá tí a bá gbé solution ọjà tá a bá tẹ̀lé solution náà nǹkan tí a bá ní tí a bá tàbá implement nǹkan let's solve our problem internally God bless Nigeria.
1: Ẹ ṣeun amen. Pé àtìlé láti kẹsàn-án ròde. Hello.
4: Hello.
1: Hello ma.
4: Ẹ káàárọ̀ ẹ kú iṣẹ́ o.
1: Yes ma.
4: Ògúnìdè ni látọ̀jọ́ mo dúpẹ́ lọ́wọ́ àwọn dádì wa méjèèjì tó ń sọ̀rọ̀ àwọn méjèèjì ló kọ̀rẹ́ ṣùgbọ́n nǹkan tí mo fẹ́ ti kun ni wípé ó dáa bí ìṣe yìí Mákindé ṣe sọ síta bẹ́ẹ̀ yẹn táìmọ̀ wí pé àwọn èèyàn gan ti ń sọ wípé ṣe yìí mọ̀ ń pa ẹ̀ bí gbogbo àṣẹ gbogbogbò Fáyọ̀ṣe sọ náà wípé ṣe yìí mọ̀ ń pa ẹ̀ tó dáa bó ṣe sọ síta yẹn láti fi kí ara ẹ̀ á òkè pé èmi ò mọ nǹkan kan ń pa ẹ̀ ìmọ̀ nǹkan tí èmi fẹ́ fi kun nìyẹn ẹ kú iṣẹ́.
1: Ẹ ṣeun. Gẹ́gẹ́ bí ohun tí ròyìn kan gbé jáde báyìí iléeṣẹ́ ààrẹ náà ti bẹ̀rẹ̀ sí ní iye ọ̀rọ̀ ọ̀hún wò tako ìpè gómìnà Ṣèyí Mákindé wọn ni ìpè ọ̀hún nígbà tí ẹsẹ̀ olùbádámọ̀ràn sí ààrẹ lórí ètò ìròyìn báyọ̀ ọ̀nàdúgbò ọ́fíìsì ó ní unnecessary ọ̀rọ̀ ni pé ìpè gan tún wá lọ́wọ́ òṣèlú nú àwọn ló lọ́wọ́ òṣèlú nú pé tí ò kò nítumọ̀ ìpè pé United Nations ẹ gbà wá o ẹ wá bá wa ṣe ìwádìí nípa ìjínigbé náà ṣe jẹ́ àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ gbé nípínlẹ̀ ọ̀yọ́ ṣé báyọ̀ ọ̀nàdúgà náà ò tún rí ìjọba àpapọ̀ nù ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ ọ̀hún pè pé ẹ̀yin àjọ ìṣọ̀kan àgbáyé ẹ̀ mọ̀ bẹ́ẹ̀ wá bá wa wádìí afẹ́mẹ́ntì ń bẹ́ẹ̀ ń bẹ̀ ìjọba àpapọ̀ sì ní kí n tí ò ní túmọ̀ kẹ́kẹ́ ọ̀rọ̀ òṣèlú.
5: báwo ló ṣe jóná báwo ni o ṣe ní jóná mọ́ bá fún mi mọ́tò ma fun yin lowo ma fun yin niji ma fun yin ni panu ijoba papo na nsu selu ni na nsu selu pelu oro yi
1: gomina ti ijoba papo bayi
5: won jo nta na ni egbon gan ti ya eso awon kan lo sha so pe abi faye se o sha so be yin se bo re president pe makide loju won gbe ke o so je bi jo je lu ni e o na wa so pe to pe mi mo me o e ja pe alagata ko ba wo se che ri kan to de mi life wa la fi sere ti awa Nigerians fura wa gan a de ri pe aye ti wa no pe nta yo o mo je so pe I se ri edone ale pe United Nations bi nkoko gbara ba fe dibu a ma lo pe observer abi do pa wa go ni gbekele nu ara wa pe awa ni observer wa ba wa wo se a se bo se ye according to international standard se ri nkan ti oro banditry and terrorism je fi wa le mo ti so nsin General Musa Minister of Defense o ni awa funra wa la pe la kura wa wa lati wa ma ji wa gbe is an eminent man ngba kan president Jonathan ni o de wa so pa won ta jo njoko ni cabinet pe Boko Haram wa me is an eminent man awon arewa consultative forum at another elders forum at senator Dume won ni Tinubu mi re ku to se lori ile ye o wa se ni bonu fun awon mo ti won na ti won gbe se ki se lu lo mo e so Dr. Bugaje o ni 2004 awon la awon lo ko awon Fulani wa pe ti Buhari o ba ti wole o kan ma je ki Nigeria o turu eru finance obe so laarin gbogbo conflicting admission pe awa gan la pe won ara won ni won a te wa meni ti o le suuto gan but bebi sha siri ni pe agbodo duku ka wa di ibiti na ti o je keje o to le kan na wa wa yi awon olu lo plant nei because without knowing the cause effect lanle effect lanle because lati igba to ti so rire yi e bi jo keje enu gbe advisor
1: right hello oda yen re hello ele karo
6: e karo mi pa ti gele soro lati ale bi
1: a ngbo yin
6: e wo baba baba yo dara fun yin ogbo olodun te lo yen ko ni tan te gbogbo ta yo ku don so yen o gbo radio kan lara agboro daru ko e kan soro pe baba yen bi e ma gele so ye pe in fact aye rara lo lo ye le lo rara o le ya so lo so ke ti to le bu yo ye to je ila lo so lo baba yo dara fun yin ki tan o se gbagbe ni ma gele so yen
1: hello ele karo o e karo sir hello hello
6: ele ma ko tun o
1: e karo sir
6: ambali asu lati ulede america ni
5: ambali niyan
6: Nigeria. Eye wo awon omo nile te ba le fe fe bohun ba de se ta be fe si ba ni san le omo le won mo na ipo be ni
5: lori lara e
7: mo pe bi gugu ara mu o si wa leyin wo lanu tori pe that is part of insecurity ninu to lo pa to ni joyi e ni olorun mo le ti o si ra le fun yin to si na gugu awu se poli site yo ni ke lo mu ni kan bayi wa ke to le si kankan ibi ti bere wa ni yen ti mo ba ti check e se wa ri awon international kidnappers tori a police risi awon e won pa nu awon ijoba tori pe ani en fun awon tin be nu gun gan ko ni kidnappers awon kan gangan ni sponsor won as mo won ṣugbọn awon eyo ni soro number 3 eye wo eye oniroyin na inu mi do pe tradition fm ti ku laarin won interview ko ti alowo won lu ke to ta tete tẹni ọba gbogbo ṣe ẹ ta tẹtẹ ó fi owó property ẹ ta tẹtẹ ṣé ò lè jiyàn gbé láti wá mi kí ni ìjọba ń fáwọn yẹn láńsẹ̀sì tẹtẹ fún tó bá wà lẹ́gbẹ́ àsásùkò kẹ ká máa táre ẹ pé tó.
1: Hello.
8: Hello.
1: Hello, ẹ káàárọ̀.
8: Ẹ káàárọ̀ o. Orúkọ mi ni Ibrahim láti Liberty o.
1: À ń gbọ́ yín sir.
8: Ẹ jọ̀ọ́ dájú wa Fálọ́nbí àti dókítà gbígbé lè sọ wípé ká wá yìí òtítọ́ ká yìí ló ń ṣe ojoojúmọ́ fẹ́ràn bí ṣe Mákindé ti fẹ́ wádìí tó ń ṣẹlẹ̀ yẹn tó máa put end to that effect òun ló dára jù. Torí pé nígbà tí Fáyọ̀ṣe tó wá ka campaign tiẹ̀ lọ́yọ̀ ìjọba ẹgbẹ́ Mákindé mọ̀ fà ẹ́. Ẹjọ́ ṣe bíjọba ò travel ṣùgbọ́n wọ́n gbọ́ nǹkan tí Fáyọ̀ṣe ń sọ ń gbà yẹn tí wọ́n pe Fáyọ̀ṣe to ọ̀dà. Olúwa mú ilẹ̀ Ọ̀yọ́ yìí wípé Olúwa mú Ọ̀yọ́ wà ní tébù fún Mákindé ṣé wọ́n sí ìlú nígbà tí wọ́n sọ gbogbo yẹn ni. Ó ṣe wá di ìsìn tí ẹ náà fẹ́ ṣe findings nǹkan tó ń ṣẹlẹ̀ gẹ́gẹ́gẹ́gẹ́ kí problem wá bá federal government kí bó dé kí ni problem mo mú ní ìgbà yìí àwa Yorùbá. Àṣekò ti di ìjọba yìí nìkan àwa lókàn gbogbo ẹ̀jẹ̀ dámú wa lójú ní ìsìn. Tó ohun tó àkàrà wá jó ya káyé Yorùbá àkàrà wá jí mọ́ wa lọ́wọ́. Ó lágbára o ẹgbẹ́ kó ṣèwádìí léyìn o nǹkan tá a máa sọ ni kó ṣèwádìí ẹ̀ òun ta fẹ́ẹ́ni mẹ́ta.
1: Ẹ ṣeun. Hello. Oda. Dr. Olumide Ademiloye, kini amọran yin fun joba mejeje atawara lu nibi nkan dedu bayi ka ma lo.
9: Imọran mi fun state and federal government ni wipe e je ki Seyi Makinde ko gbe igbese to fe gbe a fe mo what is the root. Kini idi e gan kin lo nsele nbo ni problem yi ti bere. So igbese ti Seyi Makinde fe gbe yen e je ka je ko gbe federal government e ma di lowo individuals e ma di lowo e je ki Seyi Makinde ko gbe igbese yi e je ka mo idi e tawon ehun eyan won yi ton fi se nkan ton se mo de tun fe pe akiyesi federal government si Abeokuta road mo lo si omi ni this Saturday te ba ri ona yen a bitu anu awon eyan ase before you get to Omi that road is terrible gan ni time ojo federal government e lo lo federal kinikan agency federal Mama. Government kinikan agency
1: federal road maintenance agency fama
9: e lo please e pe won le ni gangan e je kon lo sibe kon lo tun ona yen se ona yen se
1: e se ambassador Yemi Farumbi OON
5: oro temi opo nǹkan tí n fẹ́ sọ fún gbogbo ìjọba local government state and federal ẹ má fi ayé àwa ọmọ nàìjíríà ta tẹ́tẹ́ òṣèlú ẹ má fi wá ta tẹ́tẹ́ òṣèlú ìyẹn ṣe pàtàkì ẹ jẹ́ ká dè máa rántí pé bó ṣe wù ká pẹ́ tó láyé iná
9: a kò máa pẹ́ ju bẹ́ẹ̀ lọ́rùn o
5: a sì rojọ́ ni ìjọ
9: iwájú ọlọ́run
5: ẹyin ọmọ bá sọ̀rọ̀ ojú ọ̀nà mo ráwọn ọ̀nà dáadáa tí wọ́n ń ṣe tán fi kan kéré ṣe àwọn ọ̀nà kankéré yẹn máa ń là ń gbà míì kán bá wa bá àwọn ẹnjìníà sọ̀rọ̀ àwọn ẹnjìníà mọ̀ pé tẹ bá ń da kankéré ẹ gbọ́dọ̀ fi gáàpsì tẹ ẹ bá fi gáàpsì tẹ kàn dá lọ ó máa sán tó bá pẹ́ ọ̀nà ẹ ò ní dáa adẹ̀mọ̀ pé ìkàn dáadáa ni ìjọba ń ṣe fún wa. ese
1: po ese won o ke pataki lo wa ambassador yemi parumbi oon ati doctor olumide ademiluye amori yin bawo agba oni tan lori le o ko je bi ari mo lo woro to ni lori eto gba kiti oro titi ose tun bo ta tun pade peter olashuko captain peter on lo ko mi odigba

ẹ̀kasàn o. Èyí ni àkójọpọ̀ ìròyìn àgbáyé lédè Yorùbá nìkànnì 32 FM 94.9 tá a kalẹ̀ sí Laughter House orí òkè tẹ̀ǹtẹ̀ Premier Mokola Ibadan. Peter Olasupo ló níròyìn yín ṣáájú ẹgbẹ́ àwọn kókó tó wà nínú ìròyìn tòní. Iléeṣẹ́ ààrẹ ló ti fọ̀mújá pẹ̀lú bí gómìnà Makinde ṣe ń pe àwọn àjọ lájọ ṣọ̀kan àgbáyé láti wá ṣe ìwádìí ohun tó ṣokùnfà jíjí àwọn akẹ́kọ̀ọ́ gbé. Ọkọ̀ òfurufú tí ó gbẹ̀yìn eléyìí tí ó gbé àwọn ọmọ Nàìjíríà wálé láti South Africa wá sórílẹ̀-èdè wa Nàìjíríà ni ó balẹ̀ lọ́la. Ìròyìn ilẹ̀ òkèrè ilẹ̀ Iran òun náà ni wọ́n ti ju àdó okú ṣọwọ́ ṣekú pa àwọn èèyàn méjì eléyìí tí wọ́n fi ṣọwọ́ sí ọkọ̀ elépo méjì ìyẹn ní UAE lójú òpó ti Hormuz látàrí bí orílẹ̀-èdè Amẹ́ríkà náà ṣe ń jẹ́jẹ́ ìpè àwọn ò rí dájú pé àwọn ọmọ ogun Iran àwọn borí wọn. Ìròyìn eré ìdárayá ilẹ̀ Faransé àti ilẹ̀ Spain òun náà ni àwọn ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù wọn jà fitafita láti ráàyè kópa níbi ìdíje àjọ FIFA tọdún 2026 ìyẹn ife ẹ̀yẹ àgbáyé tó jẹ́ ti àṣekágbá. Lágbòròyìn eré amúlùúdùn àwọn òṣèré tó fi máa Fúnkẹ́ Akíndélé ní ẹ̀tọ́rọ àwọn akẹgbẹ́ wọn láti kẹ́kọ̀ọ́ mẹ́kọ̀ọ́ látọ̀dọ̀ àwọn akọ́ṣẹ́mọṣẹ́ eléyìí tí wọ́n tún jẹ́ ọ̀jìnì àgbà ọ̀jẹ̀ lẹ́ka mùmáwòrán. Ìròyìn ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́ iléeṣẹ́ ààrẹ ni a ti bẹ̀rẹ̀ sí ní ṣàgbéyẹ̀wò ọ̀rọ̀ kan eléyìí tí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Ṣèyí Mákindé fi síta léyìí tí gómìnà pe àwọn lájọ àjọ ìṣọ̀kan àgbáyé láti wá ṣe ìwádìí ohun tó ṣokùnfà jíjí àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ gbé nípínlẹ̀ Ọ̀yọ́. Ìgbà tó ń sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ yìí olùbádámọ̀ràn pàtàkì sáàrẹ̀ lórí ètò ìròyìn àti ìlànà àtẹ̀lé Báyọ̀ Ọ̀nànúgà ó ṣàpèjúwe ìpè gómìnà ọ̀hún gẹ́gẹ́ bí eléyìí tó kù díẹ̀ káàtó tí kò nítumọ̀ tó ìtúnlọ́wọ́ òṣèlú nínú. Ìgbà tó bẹ̀rẹ̀ sí ní ṣàlàyé wípé àwọn ọmọ ogun àti àwọn àjọ elétò ààbò gbogbo eléyìí tí wọ́n ti ṣàwọn àlàyé nípa bí wọ́n ṣe dúrólẹ́mí àwọn èèyàn ọ̀hún Ọ̀nànúgà fikún wípé ìbéèrè gómìnà Makinde wípé kí àwọn àjọ ìṣọ̀kan àgbáyé wá ṣe ìwádìí ohun tó ṣokùnfà ìjínigbé ọ̀hún ó fihàn wípé kò nígbàgbọ́ nínú àwọn ikọ̀ elétò ààbò lórílẹ̀-èdè wa Nàìjíríà. Iléeṣẹ́ ààrẹ ni a bẹ̀rẹ̀ sí ní béèrè oríṣiríṣi àwọn ọ̀rọ̀ nípa ìbéèrè gómìnà ọ̀hún léyìí tí a jẹ́ òdì mímọ̀ pé àwọn àjọ elétò ààbò kò ní ìdí kankan láti ṣe àwọn ìgbésẹ̀ eléyìí tí kò bá tọ́ léyìí tó sì jẹ́ pé àwọn ìgbésẹ̀ tí wọ́n ń gbé lórí àti dáàbòbò àwọn ọmọ Nàìjíríà pàápàá jùlọ àwọn ọmọdé eléyìí tí wọ́n ti wà níbùbà àwọn ajínigbé fún ọ̀pọ̀lọpọ̀ ọjọ́. Bẹ́ ò bá gbàgbé gómìnà Makinde òun náà ló ti ń pe àwọn àjọ tí wọ́n ó ní òmìnira láti lè ṣèwádìí ohun tó ṣokùnfà ìjì àwọn akẹ́kọ̀ọ́ àti àwọn olùkọ́ gbé ìyẹn ní agbègbè Aoro Esiele àti Yàwọ́ta ìyẹn níjọba ìbílẹ̀ Oríire. Ó wá rọ àwọn àjọ ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn àti àwọn àjọ míì eléyìí tí wọ́n lè ṣe ìwádìí lábẹ́ àjọ ìṣọ̀kan àgbáyé láti wá wo kí ló ṣokùnfà ìjínigbé ọ̀hún àti kí ni àbọ̀ ìwádìí wọn yóò dálé lórí. Gómìnà lásìkò tó ń bá àwọn aráàlú sọ̀rọ̀ lórí móhùnmáwòrán lẹ́yìn tí wọ́n ti dóòlà-ẹ̀mí àwọn akẹ́kọ̀ọ́ àti àwọn olùkọ́ eléyìí tí àwọn agbésùnmọ̀mí jí gbé sí àkàtà wọn léyìí tí wọ́n ń jọdúnmọ́ pé àwọn ṣetán láti jẹ́ kí òótọ́ ó jẹyọ kí wọ́n lè kó àkóyawọ́ kí àwọn aráàlú tún lè nígbàgbọ́ nínú àwọn elétò ààbò orílẹ̀-èdè wa Nàìjíríà. Bákan náà ni ń jọdúnmọ́ pé ìgbésẹ̀ eléyìí tí gómìnà fẹ́ gbé ọ̀hún kì í ṣe láti fi tàbùkù àwọn àjọ kankan bí kò ṣe àtìrí dájú pé àwọn tó hùwà láàbì náà fojú kàtà òfin.

0: Àwọn gogo owó ilé òun náà ló tún ti ń peléke sí lórílẹ̀-èdè Nàìjíríà tí àwọn èèyàn tún ti ń jíròrò lé lórí. Dàtà rìn káàkiri ilẹ̀ Ìbàdàn ti jòlólo ìpínlẹ̀ Ọ̀yọ́ láti gbọ́ èròǹgbà àwọn èèyàn nípa ìṣẹ̀lẹ̀ náà. Àwọn akọ̀ròyìn wa níkànnì 32 FM 94.9 ni wọ́n jábọ̀ tí wọ́n sì jọdúmọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lóminú ń kọ látàrí owó gege tó ń gun owó ilé lórílẹ̀-èdè wa Nàìjíríà gẹ́gẹ́ bí àbọ̀ ìròyìn tí wọ́n jábọ̀. Ńṣe ni àwọn olùgbé ilẹ̀ yìí ní ń jẹ́ kó di mímọ̀ pé àwọn owó ilé ti wá di ọ̀wọ́n gógó tó sì ti pọ̀ ju bó ṣe yẹ lọ léyìí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ayálégbé tí wọ́n ń san owó gọbọi bíi mílíọ̀nù kan àbọ̀ owó náírà lọ́dọọdún léyìí tó mú kó le fún ọ̀pọ̀lọpọ̀ àwọn mọ̀lẹ́bí láti lè gbé ilé tó jọjú tó rẹwà tó sì dùn wò eléyìí tó yẹ kí wọ́n máa gbé. Bákan náà ni wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ síta látàrí bí àwọn abániwálé bí wọ́n ṣe tún fi owó gege kún owó ilé yàtọ̀ sí owó tí wọ́n ó san fún onílé pàápàá. Gẹ́gẹ́ bí àwọn èèyàn ṣe wí wọ́n ní bí onílé bá bèrè fún 100,000 naira 300,000 naira àwọn abániwálé àwọn náà tún ṣe àfikún 100,000 naira 200,000 naira léyìí tí ó mú kí owó ilé ọ̀hún pọ̀ fún àwọn ayálégbé láti lè san. Wọ́n á képe ìjọba gbogbo tọrọ bákan láti gbé àwọn ìgbésẹ̀ tó tọ́ tó yẹ láti mójútó ọ̀rọ̀ àwọn ayálégbé àtonílé pàápàá jùlọ tó fi ní ń ṣe pẹ̀lú àwọn abániwálé.
1: Gọọmenti gangan àwọn gangan ni wọn ò mọ nǹkan tó yẹ kán ṣe at least ọ̀rọ̀ yìí wọ́n ti ń sọ̀rọ̀ yìí nísìnyí ó ti ń lọ bíi kì í ṣe mọ̀ràn 5 years, 6 years, 7 years tí wọ́n gbọ́ ti tètè kó ní táìmù kan pé àwọn agent owó yẹn ti pọ̀ ju kọ̀ọ̀kọ̀ bẹ́ẹ̀. Why ti gọọmenti ò ṣe ṣe bí wọ́n ní àwọn association gẹ́gẹ́ bí nǹkan tí ẹni yìí sọ. Why ti gọọmenti ò ṣe pé yẹn tó jẹ́ president wọn tó jẹ́ kíní wọn tó jẹ́ president wọn ló kà sí kò sẹ́ni tó wà ní association tí ò ní president tiẹ̀ lókè. Why ti president tí wọn ò tí àwọn gọọmenti ò lè pe president wọn lókè kí wọ́n kí president wọn ṣe meeting pẹ̀lú pé owó tẹ̀ ń gbélẹ̀ fún àwọn tó fẹ́ gba lé owó ti ń pọ̀ jù like lọ́dọ̀ mi lágbẹ̀tẹ̀ nísìn tí ilé bá jẹ́ 500,000 agent tó gbélẹ̀ ní 800,000.
2: Economy wa ló cause gbogbo issue yìí and then bí nǹkan ṣe ń lọ òkè náà ló ń affect everybody and then ọ̀pọ̀lọpọ̀ àwọn agent náà tó ń fowó kún owó ilé náà ẹlòmíì wọn nílé tẹ́pẹ́ wọn pé owó ilé wọn ẹ má kọjá iye báyìí but agent máa fi tiẹ̀ kún wọn náà àkànjẹ́ tó máa gbélé fúnlẹ̀ fún ṣọ́ọ̀bù lẹ̀ fún yín ní 1,000 ẹni ẹ̀ lè gbà àwọn kan máa gbà ní 200 wọ́n gbà ní 2,000 so nǹkan tó ń cause wàhálà yẹn ni bí house rent náà sì lọ́wọ́lọ́wọ́ tí nǹkan wà lọ́wọ́lọ́wọ́ sí and then bí ṣe ń rí economy wà jẹ́ kí nǹkan máa increase òkè sí like bọ̀dọ̀ ṣe ń increase but ok ẹwọ ṣọ́ọ̀bù tí mo wà tẹ́lẹ̀ 136,000 àti bẹ̀ wọ́n bọ̀ 60 wọ́n gbèsè 100 ok 100 náà sì wọ́n sọ fáǹsì from december and sì wọ́n sọ ẹ̀ sọ́ di 120 ẹ̀jọ̀ àkọ́m náà sì ń tẹ́ máa pàṣẹ wátẹ́lọ̀ ni mi ní pàṣẹ 1,700 pàpọ̀ tó là fún yín sí ní 10,000 náà sì ṣé ẹni máa ní ẹni máa parọ́ pé kí ni mo fẹ́ rán tí wọ́n wá lè ṣe òfin fún àwọn agents yẹn ok o tí ó bá jẹ́ ilé báyìí mo jẹ́ 2-bedroom flat ilé iye báyìí lẹ gbọ́dọ̀ máa gbé sílẹ̀.
0: Lábala àròyìn ilẹ̀ òkèrè orílẹ̀-èdè Amẹ́ríkà àti àwọn ọmọ ogun ti ilẹ̀ Iran ni wọ́n tún ti jọ gbé pẹrẹgì kaná bẹ̀rẹ̀ sí ní yin nǹkan lura wọn léyìí ti ilẹ̀ Iran tí wọ́n tún ti ń kọlu àwọn nǹkan tó jẹ́ ti orílẹ̀-èdè Amẹ́ríkà lẹ́kùn ọ̀hún nígbà tí àwọn ọmọ ogun ilẹ̀ Iran tí wọ́n ti fi àdó ikú ṣọwọ́ sí ọkọ̀ ojú omi agbépo ti UAE ìyẹn lójú òpó ti Hormuz léyìí tó sì jẹ́ pé wọ́n ń kọlu àwọn ibùdó orílẹ̀-èdè Amẹ́ríkà tó wà ní Jordan àti Bahrain ìyẹn láfẹ̀ mọ́júmọ́ mọ́júmọ́ ìní èyí ló wáyé látàrí ogunlọ́gọ̀ àwọn ìkọlù eléyìí tí wọ́n ti ń ṣe láti orílẹ̀-èdè Amẹ́ríkà láàrin àṣálẹ́ mẹ́ta tí wọ́n ti ń kọlu ilẹ̀ Iran tí ilẹ̀ Iran náà sì ti tètè lọ ti ojú òpó ti Hormuz lẹ́ẹ̀kan sí nígbà tí wọ́n fìdí ìkọlù ọ̀hún múlẹ̀ ilẹ̀ ti UAE ní jẹ́ òdì mímọ̀ pé lára àwọn ikọ̀ tó jẹ́ ọmọ ilẹ̀ India òun náà ni wọ́n ti ṣekú pa tó sì jẹ́ pé àwọn mẹ́jọ mìíràn ló fara ṣiṣẹ́ yànnà nínú ìkọlù tó ṣẹ̀ṣẹ̀ wáyé ọ̀hún nígbà tí wọ́n fèsì sí ìkọlù yìí iléeṣẹ́ ọmọ ológun orílẹ̀-èdè Amẹ́ríkà jẹ́jẹ́ wípé àwọn ṣetán láti rẹ́yìn àwọn ọmọ ogun ilẹ̀ Iran léyìí tí wọn ò ní agbára kankan mọ́ láti lè mọ kọlu ọkọ̀ agbépo kankan. Ìròyìn kò ní jù báyìí lọ léde Yorùbá fún tọ̀sán tò ní ẹ bá ní ìròyìn ìyàjú àjò kan láti fi tún wà létí ẹ lè fa àtẹ̀jíṣẹ́ yín ṣọwọ́ sórí 0705-655-0949 àbí news@32fm.com.ng. Ìròyìn kò ní jù báyìí lọ fún tòní Peter Ọláṣùpọ̀ ló ti ń ròyìn ẹ̀ máa yá ṣẹun.

0: the hottest gist to the coolest stories.
1: Hook up to the latest on everything entertainment.
2: We know what you want.
3: All my favorite songs.
0: On 32 FM, 94.9.
4: Ìràwọ̀ kan yọ ọmọ ìlú títí. Ìràwọ̀ ọ̀sán tóhun tágbàlagbà pẹ́jú sí. Àfin gorí òkè ó hàn kẹtẹkẹtẹ. Ìkànnì Dati 2FM gbòṣù ó lé téńté. Ọba láàrin àwọn ọkànnì. Dati 2FM 94.9. Ìkànnì adẹ́rìn kò sónú. Òkè téńté Premier. Mọ́kọ́lá ìlú Ìbàdàn láti ń sun dídùn dídùn fọmọ aráyé. Ibùdó ayọ̀ àtòrí sun ìdùnnú ni Dati 2FM. Ìròyìn àsìkò tí ò lẹ́jà bákan nínú. Eré ìdárayá lẹ́sẹ̀ kúkú àti káàkiri àgbà. Ayé ṣe bí ṣe wa ni agbọdunnu eto to n parunu re ka ja fe to omo niyan ka si gbe ni afẹ re je lowo are ni je tenu ko tete bo liko ikan ni 32 FM do supa ran kaye 94.9

ẹni ẹgbọ́n ẹni bẹ́ẹ̀ mọ̀ sá ẹnjí ọlọ́bẹ̀. Bẹ́ẹ̀ mọ̀ mi ṣe bẹ́ẹ̀ ń gbóhùn lẹ́nu mi èmi ni Bàṣírù Ṣọ̀lá olóyè àjèrè àdàbọ̀ náni àkùnbẹ́. Iná ń ju ẹyọ kó ń lọ kùkù tí ò mira jì. Tọkùnrin tóbi tọmọdé tàgbà ẹ máa gbọ́ rédíò 32 FM. Iléeṣẹ́ rédíò alálùbáríkà.

0: hits are here.
1: 32 FM 94.9.
2: Wọ́n tún bẹ̀rẹ̀ fún olè ṣaláì máa pànílẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá ó ti gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ̀ ẹ̀kan lásán, ara yín kankan ò sí lẹ́yìn ẹ̀.
3: Maggi Stack tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
2: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
3: Maggi Stack yóò sọ gbogbo oúnjẹ

0: ẹjẹ ká tún jọ fi wákàtí kan yìí ká fi gbádùn eré ìdárayá lórí 32 FM 94.9 ìkànnì adẹ́rìn pòṣónú laughter house òkè tètè premier mọ́kọ́lá ní ìlú ìbàdàn abínbọ́lá mi lorúkọ mi agbèrè ìdárayá náà láti jásìn a sì gbádùn ara wa débi tó ní àpẹẹrẹ onírúurú ìròyìn náà ló ń fara hàn á mú láti bi káràkátà àti lórí ìdíje ìfẹ̀yẹ àgbáyé èyí tó ń lọ lọ́wọ́ ká fi sọ débi ìgbélé tó kángun sí àṣekágbá tó jí àkọ́kọ́ lónìí láàrin orílẹ̀-èdè spain àti ẹgbẹ́ agbábọ́ọ̀lù france pẹ̀lú bí nǹkan ti rí ẹ mọ́gbàgbé pé orílẹ̀-èdè france ló jẹ́ pé ìgbà ẹlẹ́kẹta rẹ̀ bó ṣe ń rìn lọ tó ń lọ sí ìpele tó kángun sí àṣekágbá tó bá sì ṣe bẹ́ẹ̀ náà dé àṣekágbá náà a jẹ́ pé ìtàn tún kọ ara rẹ̀ ń bẹ̀ gbogbo yìí lápẹ̀ kẹ́lù láti jẹ́ kẹ́ mọ̀ bí nǹkan dé dúró ọ̀pọ̀lọpọ̀ àwọn orílẹ̀-èdè náà ló ti já nínú ìdíje ara wọn ni orílẹ̀-èdè senegal tó jẹ́ pé ẹnu ara wọn ni ọ̀rọ̀ ló ń kùn bá dára nírú àkókò tá à ń sọ̀rọ̀ ẹ mọ́ pé wọ́n ti lé olùkọ́ ni wọn pàpẹ tí ò kọ́ ní ìṣàkóso ṣùgbọ́n bí ẹ ti lé tó àwọn ọ̀rọ̀ míì tún jẹ jáde láti ìpàgọ́ ti ẹgbẹ́ gbáwàlù ti orílẹ̀-èdè senegal pàápàá bí ròyìn ti ṣe ń fìdí ẹ̀ múlẹ̀ báyìí wípé ẹni tó jẹ́ elétò ìlera wọn nínú ikọ̀ náà fún odidi ọdún mẹ́sàn-án wọ́n ní ọ̀tọ̀ ni tó kọ́ nílé ẹ̀kọ́ gíga ọ̀tọ̀ ni tó fi wá tọ́jú àwọn agbábọ́ọ̀lù fún odidi ọdún mẹ́sàn-án nínú àjọ tó ń darí bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá ní orílẹ̀-èdè senegal tó sì jẹ́ pé òun náà ló ń mójútó ètò ìlera àwọn agbábọ́ọ̀lù ọ̀hún nínú ìdíje ìfẹ̀yẹ tó ń lọ bí mẹ́ta níye àti fún ìdíje ìfẹ̀yẹ tó ń lọ bí márùn-ún ní òun kà láti gbà náà ṣùgbọ́n tó jẹ́ pé rú àkókò ìnẹ́ tó mọ̀ pé kọ̀ọ̀kọ́ ṣẹ́ pé gẹ́gẹ́ bí elétò ìlera ẹ jẹ́ ká sọ fún yín nípa ìkéde ikú tó pa darí ayò yìí tí wọ́n ní kó máa lọlé nínú ìdíje ti world cup tó ń lọ lọ́wọ́ yìí torí pé ọmọ ọdún 38 ọ̀hún ni wọ́n ti kéde ìpapòdà rẹ̀ lóòótọ́ wọn ò tí sàn tó pa ọkùnrin ọ̀hún létí àjọ fifa padà ju orúkọ rẹ̀ lẹ̀ wípé kò ní lè bá wọn darí ìfẹsẹ̀wọnsẹ̀ nínú ìdíje èyí tó ń lọ lọ́wọ́ tó ń tẹnu bodò ilọ̀ yìí abáṣẹ́ àrèsí náà láti sọ nípa ìyẹn náà sí àtàwọn ìròyìn míì tẹ́ ẹ mọ́ ti àwọn ikọ̀ ìjẹ́wẹ́wẹ́ orílẹ̀-èdè wa nàìjíríà àti ti àwọn àjọ tó ń jẹ́ lábẹ́lé lábẹ́lé ẹlẹ́kùnjẹkùn àápẹ̀ kẹ́lù wọn ní bẹ́ẹ̀ bá ti ṣe gbé wọn sí ni àtàwọn káràkátà míì tó bá tún ń jẹyọ nínú àtúpalẹ̀ èyí tí ó mọ̀ wáyé nírọ̀lẹ́ tòní torí àkókò wa kíní ọ̀hún kí n gbé e lọ a máa ṣe ní àlàfíbọ̀ ni àwọn káràkátà tó bá gbé wọn mo ṣe láde òfin pé ẹ mọ̀ nípa rẹ̀ bẹ́ẹ̀ láti ṣe àtúpalẹ̀ nípa ìpele tó kẹ́gùn sí àṣekágbá ti alákọ̀ọ́kọ́ tí àkọ́kọ́ mọ wù tó bá dẹ̀ wá jálẹ̀ ìyẹn ní òní abíbọ́lá làmí lórúkọ mi lẹ́ẹ̀kan sí the sporting cristal àti mẹ́ta wọn kọta jọ́ǹpù papọ̀ a tún ti wà níkàlẹ̀.
1: Ridwan Adekunle Clever ló kọ mi.
2: Akínkùnmi ìdọ́lápọ̀nà kìnyín kàbọ̀ sórí ètò ìgé.
3: Rafael Ambali lórúkọ tí mò ń jẹ́ èmi náà kìnyín kàbọ̀.
4: Islami Olajumoke Busari lórúkọ tèmi ẹ kàbọ̀ sórí àkọ́tọ̀
0: ìgbìmọ̀. Yà mímọ ṣe sọ ìròyìn lẹ́ẹ̀kan yẹn nípa pé adarí ayò kan ọjà láìsí mo mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn ni ọkọ̀ wọn ó lọ síbi adarí ayò tí àbí ibo lẹ́fọ̀kan sí.
2: Ọmọ orílẹ̀-èdè Netherlands.
0: Ọ̀pọ̀ èèyàn ó ti rò wípé bóyá ọkùnrin tí wọ́n ní kó máa lọlé ara ilẹ̀ adúláwọ̀ ẹ̀ ń lò eléyìí ní lọ tí wọ́n ní kó máa lọ sílé kò sí lẹ́yìn ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú pé ó ní ẹ̀sùn kan tí a fi kan wípé ó gbé súnmọ́ ọmọ ọkùnrin kan nílànà kọ̀tọ́ ṣùgbọ́n lóòótọ́ ló ti jiyàn pé kíní ọ̀hún ò rí bẹ́ẹ̀ àmọ́ ó rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ wọ́n ti kéde ikú ọmọkùnrin náà báyìí a máa retí ohun tó bí ikú rẹ̀ gan ní sàn-án torí pé ó ń sọ pé òun ò jẹ̀bi pé ìgbà tí wọ́n bá kó báyẹn ni bíi monday tó kọjá náà ni mo ṣe ń sọ fáwọn mo ṣàdúrà fáwọn àbí thursday ni ṣé monday ni èyí tí wọ́n sọ fẹ́mi ni pé kálukú múra sí àdúrà gbogbo ogun akurọ́ mọ́ ni tako ni èmi ọ̀mọ̀ kọ́dọ̀ rẹ́fìrì ni ó gbà wọlé akurọ́ mọ́ ni tako ni ọlọ́run yà mí yà wọn ọmọdé wọn ò tiẹ̀ dọ́dọ̀ mi o tí wọ́n bá ti wà ọlọ́run bá mi ṣí wọ́n dì o ìgbà tí wọ́n bá sọ pé èèyàn ló gbẹja tí ò sì mọ́ ń pa ẹja ìwọ ló jẹja déédé ọ̀fọ́ ọ̀rọ̀ gan owó ẹ̀ ò tó àdúrà yẹn bóyá kò sí iléjọ́ tá a ṣe àdúrà yẹn ni ọ̀rọ̀ mi ò lópin èmi ni Abíbọ́lá làmí yẹ ká bẹ̀rẹ̀ iṣẹ́ ni sán-án ibi ọkàn mi sì lọ pọ̀ àmọ́ lórí ọ̀rọ̀ senegal a fẹ́ sunbẹ̀ díẹ̀ mo tú nǹkan tó pọ̀ a fẹ́ sunbẹ̀ díẹ̀ kọjọ́ bí ẹni pé àti ìdébi tí a ń lọ ó ń jọ bí ẹni pé òkété tó gé baba jẹ ó ti fi ìrù náà mọ́ báyìí senegal ti ń roko àárọ̀ wọn padà níbi tí wọn ti ń bọ̀ níbi tí a mọ áfíríkà mọ́ wípé kèrí bẹ́ẹ̀ tí ìyá tí ń bá bí kú tọmọ rẹ̀ kan bá yè yóò ti mọ̀ lọ́kàn rẹ̀ pé ó ní bó ṣe jẹ́ kí n sọmọ ọ̀hún àfi tó bá kú tó padà kú ni ó ti mọ̀ pé yes àwa la bí senegal ti ń padà sí ti ẹ mọ aláwọ̀ dúdú mọ́ báyìí a ṣe pẹrẹpẹrẹ àtúpalẹ̀ lórí yẹn bọ́ká tó lọ jìnà ká kọ́kọ́ wo ìfẹsẹ̀wọnsẹ̀ láàrin orílẹ̀-èdè france àti spain àti tó ṣeé ṣe kó bá ibẹ̀ yẹn jáde onírúurú nǹkan náà ló ti báyé pẹ̀ ṣùgbọ́n ogun spain bàjẹ́ nínú ìfẹsẹ̀wọnsẹ̀ tí wọ́n gbá ní ìpele tó dé tó kángun sí báyìí ó ṣeé ṣe kí ẹnikẹ́ni lè lórí ọ̀fẹ́ àti sọ wípé bóyá àwọn tí wọ́n ń kò lọ́jà àwọn rọjú ló jẹ́ kí aspain yóò máa sọ pé kò sẹ́ni tí ó yí àwọn ohun o nígbà tó sì kojú belgium bóyá ká sọ pé wọ́n dí opponent àbí ó tó àkókò kí bẹ̀yẹ ó jò ní jẹ́ǹbẹ̀ látọ̀dọ̀ clever spain ti jogún àkọ́kọ́ france rèé gbogbo ẹni tí ń kò ló ń bá wí sweden foríko paraguay bó ṣe gíràn tó won ba iya yen nbe ati be de ipele ti ade ni eni ko sa sokale fe ni kan Spain ti daju France ri asuko to bayi lati so pe nta to lele ke si awada
1: ohun to wa nbe ni pe ta ma gbogbo oko ta tin wo lati joy na lo be se pe boya o se kan ri sugbon lodo ti temi ta ma so pe oko merin to ku yi na ni awon merin to ku yi ibe na lati mo oga lati mo omerun be tori pe nkan to je kin le so be ni pe papa julo vigabaga ti won ta loni bayi ta ba wo bi ori ede France be ti se n ba gbe si ayon bo lati ba to je kon ti wa nu isori isori gangan mo te je gbo opolopo awon eyan ni won gba bi pe owo wa ju won yen nipe o kan bobo pe o na ni na to fe poju tabi nta awon alatako nigbati awon alatako lowo eyin to kan won ba bale ati je fi se tabi wa mi awon awon ti won sugbon nkan ti opolo to opolo pe eyin oroyi ni pori de France ti mi o ba ni si ase mi ro pe won ti concede goal to be abi meta abi to to to ba pe meta ni koni ju meta yen na lo te bi won ti concede yen ba lo re wu dada o tun ma si gbe owo eyin won yen na o si a le so yi pe meji to tun ma e ri pe ko ti gbe boya o ti po na ko je ko boya won je bi ko to je pe won do a won go won tun go won pada won se go won tun go won pada ko se irufe iru iko beyen nkan to je wa je pe nkan to je pe o tun dun mo mi nu be ni gboro awon eyin to je pe won awon aju won yen tabi ma geyan je o na la ti gbo pe boye nikan tese borin tabi nkankan sele tabi boya bagan bagan pupo nu won ta wa nbe lo je pe alaafia won o nbe lowo oluko ni won iyen didi lati le mo en do fi bere tabi en do fi pare ayo tabi nkankan ka wa ma bo sori de spin sori de spin ta so ni pare yin awon na je iko kan to je pe awon na fun lara awon na o kin joshe sugba ai joshe tabi mimi awon iko a le gbe sori awon pe o da awon ile awon wo gan le n ba pade te bidi bi lagbeju eni sika to yen sinu sori sori o ba Slovakia play o ba Djibouti play o ba Chiche play ka so pe tori bo ti ba awon yen play o clean sheet lo ni nje awon wo lo ti bata koju en to ja yi pe o ba England play o ba Croatia play o ba France play ka ma so po wo eyin won tori gbe ti consider go meta koju awon yen atawon ti ko se ka ma so go boya bakan na ni won a o le gbe si lo tori de spin lo stop awon iko to je pe won se kanikan ni bo a le gbe si egbe awon to yi bore de France ta ti koja la won se de mi ti ologun ti gbe sa consider awon mejeji o pe fun pa awon mejeji o won ti jo tara won ni ogoro gba te pe won ti jo stop ara won ni bo ka gbagbe yen ka gbe sori nti oni kaluku won ti en lasiko yi na ta ba ori de spin je pe a le roye egbo ni ru awon pedi ola won la poti gangan ola won la miyama gangan sugbon awon gangan ma to je pe o ni se pelu awon iru game oni a ma so nipa awon to le decide game okay ta ba le lori video le go meji ta ba le le defend iru fe iru nkan beyen a wa lo si inu iko France oya ka gba igbo boya Kylian Mbappe ko mu na wa ina lo lori e bayi boya won neutralize gege ba je fun England je fun ele aladi gbogbo mo je kan ri tabi ko wa gba bo okay kini ka so bu dem bili dem bili je pe lo to le wa lori papa lati bi first minute second boya di nkan bi 50 ba de ba ri bayi ina wala kan le de je kan le go bi meji to mo ko de ruju e yo kan ni o tu wa lagba bolu kan ninu conference je pe o le popo lo gbe yan o le mo iru ayo to be lese re o na lo mo olize apolopo ele mo boya tori pe ko ni bi aro bubu abi ko je n je pe ko n se nikan to ni agbanje bi ogoro awon yoku omo yen mo beru eju kile amba mo beru e bi nesta gba to wa baka ni mo beru e gangan to ba mo nkan to n je game lo mo po mo yen o mo opon tori o wa n to je pe o le decide winning for any team to ba wa even gba to ti wa ni crystal palace mo ti n beru e gbe omo yi o mo bo gba sugbon tori pe asiko ko ti to gbogbo nkan lo le agogo ti e emi fe tele iko gbe bolu ori ede france ni abi pe won si ni edge duri ede spin lo
0: ni damo ni fish na si e ni foro baba wa kiko mi dola po
2: atokun
0: e je ki mu latodo yin bayi ani ani o si eni ko so kale fe nikan won pon nikan won fa nikan dani
1: o e sa koju ara yin bayi atenti en pon atenti en fa eni ko sa jabo lale
0: amo ta ba ni ka gbe si dede ara won France ni na lori gege bi clever se so sugbon toro ba ti di pe ti n ba tun omu omo jiya re lo ni 2014 Euro Championship 2024 Euro Championship ori e Spain lo re France jabo UEFA Nations League last year na o na lo tun pa France lenu mo te ba de wo unbeaten ti Spain ko Johnson a pade Afghanistan Uzbekistan kankan going to 27 or around that o ko di pe gbogbo to pade ko lo lori bobo tan awon eni o ti wa nbe amon ti France gbe dani bayi ni sin ni agba ballu Olise bi en se so o Bakola bi duro ni waju Ousmane Dembele ati Mbappe seru team ni yan ma nfi oya saba start fun first nine abi tin yo ma mu meri lo wa ni later wa so yo work
2: emi gba ni gba wi pe ko si enikankan ti o le lura won ni ubi ti ball o
0: ti ba ya
2: ni ipele semi final DJ fi agbaye in to fi le mu to fi je wi pe eyin mererin le de ipele yi ko se n to koja ba wi ni owo eyin mererin bo si e ri pe leyin ti ifese won se ti orilede Spain gba ko ju orilede Belgium ni ipele semi final leyin ti ifese won se yen pari Lamine Yamal mu orilede lori nkankan to fi so won pa wi pe gorile de fans ba na won awon ipele asekagba DJ fi agbaye fun igba eleketa lera lera tabi ki orilede Spain na orilede France kawon de fi ya orilede France fun igba meta lera lera gbe na se so lekan wi pe emeji ti won ti koju ara won last orilede Spain mu won le nu won ni emeji jiyen in fact ke ba lo wo bi fese won se bi mewa ti ko mejeji tan jo to orilede meji tan jo koju ara won kan orilede Spain ti fi ya orilede France le emeji ototo emeji pere ni Spain orilede France ni orilede Spain ninu fese won se bi mewa tan ti jo koju ara won seyin so o fi han ni han bi wi ki on jo bi eni wi pe orilede France orilede Spain ma fi be fe mu ona bi to orilede France wa sugbon se se ki yen ma le so ninu fese won se ale yi ti mo so pe se ko ma le so ninu fese won se ale ni wi pe isowo to orilede France fi ngba ball ninu DJ ati nti won se labesa ko so lukoni Didier Deschamps ninu DJ fi aye agbaye latodun 2018 si asiko ta wa yi ki se nkan to kere ifese won se ale ni o je ifese won se ele kerin din ni ogbon si olukoni Didier Deschamps mama gba ninu DJ fi aye agbaye latodun 2018 to tin ko won wa sinu DJ yi ke ba ran si lodun 2018 asekagba nowo tan fi ajo orilede Croatia ni 2022 won wa asekagba won fi won pada so orilede so orilede Argentina kan ba le wa asekagba le ni won aje orilede eleketa to ma wa asekagba DJ fi aye agbaye meta lera lera lati gba orilede Germany se ato orilede Brazil bo pelu nkan to wa lori papa ati nti orilede mejeji jo play orilede France opo eyan soro nipa wi pe attacking line won ni strength won wa tori rufi awon gba ball to wa nbe ki se pe won lagba ball lori field nikan France ni player lori bench because te ba so ni so wi pe eyan yo desare due o gbe ba ko la wole eyan lo yo Michael Olise o tun ni Ryan Cherki
0: o yo Tchouaméni o gbe Manu Koné wa le
2: o yo Rabiot o si ni Ngolo Kanté lori bench so e wo wu team to ile defense
0: awo to da Farabiot yen ko da kun ko pe mi o
2: ise ye Rabiot pelu isowo to fi play ise ye Rabiot pelu bo se ngba bo
0: e ma binu a pada so do yin e je ka dojo oja ka wo nkan to wa lori igba ta ba pada ni atuba tesiwaju pelu atupale wa lori 32 fm 94.9 kan ni aderin eposunu laughter house oketete premier makola ni lubade ku kale

0: wọ́n tún bẹ̀rẹ̀ fún olè ṣaláì má panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orílà mọ̀lẹ́bí mi ó ti ẹ̀dá ó ti gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi native jollof rice ìtọ́wọ́ ẹ̀kan lásán ààrẹ kan kò sí lẹ́yìn ẹ̀
1: Maggi stack tá a ṣe látara ẹ̀wà sóyà àlùbọ́sà adùn chili àti kọ̀nọ́fùrù
0: oúnjẹ alẹ́ ti délẹ̀ ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá
1: Maggi stack yóò sọ gbogbo oúnjẹ tá a

0: 2FM 94.9 ìkànnì àdẹ́rìn ipò ṣónú láfta òsòkè tètè premier mọ́kànlá nílùú ìbàdàn máa tún ṣe àdúrà kan fún alẹ́ẹ̀kan sí àdúrà last week náà ni bí kálukú ṣe ní interest sí àníròògùn alákòóbá o àníròògùn alákòóbá o èmi ò níròògùn alákòóbá o bó aláṣẹ ọ̀rọ̀ jésù ló wà ferrari ẹ kọjá ní kalẹ̀.
1: So fún èmi èmi gbà nígbà wípé ìfẹsẹ̀wọnsẹ̀ yìí máa jẹ́ ìkan tí ó máa fẹ́ sọ ní sọ because mo ń gbìyànjú láti wò níwò bí wípé ibo ni agbára ikọ̀ méjèèjì wà bí ibo ni ìfẹsẹ̀wọnsẹ̀ yìí ní ìkankan náà àwọn ikọ̀ méjèèjì yìí ni wọ́n ti lè ní ìṣòro. Mo wò níwò bí wípé ọwọ́ àárín orílẹ̀-èdè Spain ò rí tó kò da tó bí mo ṣe retí kó ṣe da tó nínú ìdíje yìí. Ẹ máa rí pé nínú ìfẹsẹ̀wọnsẹ̀ tí wọ́n gbá kẹ́yìn olùkọ́ ní ẹ nílò láti gbé Pedro Joko láti wá lo Fabian Ruiz ní ojúmọ̀nà láti wá ọgbọ́n dá sí ọwọ́ àárín ẹ̀ àti wípé in ti orílẹ̀-èdè Spain fífi àjọ orílẹ̀-èdè France lẹ́ẹ̀mejèèjì tí wọ́n na orílẹ̀-èdè France kan yìí òun ni àwọn agbábọ́ọ̀lù méjèèjì tó wà ní ọwọ́ ẹgbẹ́ wọn nínú Nico Williams àtòun àti Lami Yama. Àwọn méjèèjì lásìkò yìí wọn dàbí Nico Williams àti Lami Yama tarí nínú Euros. Spain ò dẹ̀ fi torí nǹkan bẹ́ẹ̀ wọn fi dàbí àwọn wọn fi dàbí Spain tarí nínú Euro àti nínú Nations League. Ìṣọwọ́ tí wọ́n fi ń gbá bọ́ọ̀lù ti yàtọ̀ ẹ lọ gbogbo tí orílẹ̀-èdè Spain ti mì nínú ìdíje ife ẹ̀yẹ àgbáyé ọdún yìí. Bí ó bá jẹ́ pé kì í ṣe wípé Merino wọlé látorí bench bóyá Oyazaba wọ́n kàn tètè sáré rí chance wọ́n tètè sáré convert. Defensively wọn àti orílẹ̀-èdè kankan tó máa gbẹ́mí wọn gbóná. Lóòótọ́ ni wípé wọ́n ṣẹ̀ yé góò kan ni góò tí Charles Catalari ikọ̀ orílẹ̀-èdè Belgium tó mì ní ọ̀sẹ̀ tó kọjá àbí ní àárín ọ̀sẹ̀ tó kọjá kojú orílẹ̀-èdè Belgium nìkan ni góò tí wọ́n ti yé bóyá lọ gbogbo orílẹ̀-èdè Spain ti kojú wọn àti ìrọ̀ orílẹ̀-èdè kankan tó máa gbẹ̀mí wọn gbóná lọ́wọ́ wájú ẹ̀ tí lè rí kọ́ńtì kan tó play against Spain tó ní ṣọ̀tàn tàjẹ̀ ti márùn àbí tó ní bíi mẹ́fà wọn rẹ̀ níbọ̀dì gbẹ̀mí wọn gbóná France ní kéré tán nínú ìfẹsẹ̀wọnsẹ̀ kan wá ti ẹni méje náà báwo wá ni ẹ̀mí Unai Simons ò ṣe ní gbọ̀ lójúlé mi ò rí ìfẹsẹ̀wọnsẹ̀ bí nǹkan tó jẹ́ wípé Spain lè nà àfi kó wáyé pé orílẹ̀-èdè France ní off day kí Spain lọ di báàgì wọn kán máa dúró de third place.
0: Ìyá káfọ obìnrin la yẹn kó tó ti bá tẹ̀síwájú. Káfọ obìnrin la ẹsùn ẹwọ mọ́ra.
2: Pẹ̀lú bí ìfẹsẹ̀wọnsẹ̀ òní yìí kálárin òye orílẹ̀-èdè France àti orílẹ̀-èdè Spain lóòótọ́ rẹ̀ orílẹ̀-èdè Spain ṣáájú ìfẹsẹ̀wọnsẹ̀ àwọn ni wọ́n ní upper hand látàrí ìtàn ilé tó ti wà lẹ́àbíká ní record eléyìí tí wọ́n ní nílẹ̀ but ọbẹ̀ mi ṣe rí ìfẹsẹ̀wọnsẹ̀ yìí lónìí pé mi rí yẹn kó máa judge tẹ́pẹ́ jẹ́ káwọ́ last 2 matches tí orílẹ̀-èdè Spain ti gbá nínú ìdíje eléyìí super sub òun ló ṣe kíní yẹn fún wọn tábádẹ try láti ṣe irú yẹn lórí èmi rí pé yẹn máa work fún wọn tẹ pé merino ọmọ ikọ̀ arsenal òun náà ló ń ṣe
0: ibi sevio ìwé ọmọ arsenal sevio
2: ok ẹmọ yẹ kíni wọn náà dùn náà ni inú kíni wọn náà dùn náà ni ṣùgbọ́n ẹmọ jẹ ká gbà pé lè ló máa jẹ second appearances ẹ fún láàrin ikọ̀ france àti orílẹ̀-èdè spain ní ìdíje ìfẹ́ yẹn àgbáyé tẹ pé gbà tí wọ́n pàdé lọ òun náà lọ́dún 2006 eléyìí tí germany host gbà yẹn òun ló máa jẹ́ gbà kọ́kọ́ sí france àti spain tó máa jọ pàdé nínú ìdíje ìfẹ́ yẹn àgbáyé tó dẹ̀ pé gbà náà lọ rìn mẹ́ta sẹ́yọ kan orílẹ̀-èdè france lómi ní orílẹ̀-èdè spain ni wọ́n bó ṣe wá wà lónìí yìí ẹ̀ẹ́dẹ̀mọ́ jẹ́ ká gbàgbé náà pé ikọ̀ orílẹ̀-èdè france tó máa fi lè dé àṣekágbá lónìí báyìí ó máa jẹ́ ìgbà mẹ́ta wọ́n dẹ̀ máa bá àwọn ìtàn kan àwọn tó ti filẹ̀ bí ra orílẹ̀-èdè germany àti orílẹ̀-èdè brazil tó yẹ pé àwọn náà ti ṣe rí but bẹ́ẹ̀ nǹkan tẹ́mi dẹ́rẹ́ pé máa ṣe láṣàlẹ̀ tó nílé tó pé ta bá ń sọ pé ìtàn wọn náà méjì nígbà méjì sẹ́yìn yẹn orílẹ̀-èdè france tó orílẹ̀-èdè spain náà tí ò dé kí ń ṣe ní ìdíje ìfẹ́ yẹn àgbáyé ìyẹn náà ìpele semi-final náà ti náà wọn but mo rí ṣe lónìí pé ikọ̀ orílẹ̀-èdè france wọ́n máa yí nǹkan padà lónìí yìí tó nǹkan tí mo kàn rí bẹ́ẹ̀ pé orílẹ̀-èdè spain tó bá yẹ pé wọ́n ṣe ń gbà fẹsẹ̀ wọn sẹ́lẹ̀ tí wọ́n ń gbà táwọn òpó ké táwọn sun tí super sub bá wọlé òun náà fi jawé olúborí tí wọn mú nǹkan tó fẹ́ ṣe within the stipulated time kò ó ń wọ́ọ̀kì fún yàn ó wá lẹ di pé ẹ wá padà gbé tí kò padà mú yes tó yẹ pé wá lẹ fẹ́ tẹ bá dẹ̀ gbé france extra time kò sí nǹkan france máa na orílẹ̀-èdè spain láṣàlẹ̀ tó ní èmi tẹ̀lé orílẹ̀-èdè france tẹ̀yàn yan ni pé wọ́n na orílẹ̀-èdè spain.
0: gẹ́gẹ́ tí wọn bá káwá bóyin. balẹ̀ máa ń pè keyboard lẹ́yìn typewriter rí ọkùnrin typewriter obìnrin nù keyboard kí n pariwo bí typewriter ṣe é bá typewriter ṣá awo ẹ̀yẹ́ ba ferrari mọ typewriter takatakataka kolom kí lanti mi máa ń kọ́ máa skj kolom fkj nígbà tẹ lẹ́yìn náà ṣe photocopy typesetting passport anti passport àtàwọn ṣọ táìtì nígbà yẹn adúpẹ́ lọ́wọ́ ẹ̀dà raf
3: atọkun
0: ọmọdé ṣubú owájú àgbàlagbà ṣubú wáwọ ẹyìn wò orílẹ̀-èdè senegal wọn fìfì wọn dùdùdù ṣùgbọ́n nígbà ìgbẹ̀yìn wọn padà dẹrù wọn nù wọn jáde nídìí ìfẹ́ àgbáyé agbábọ́ọ̀lù kan pape kíló lòún jẹ́ ó ní òun ò gbámọ́ tí wọn bá ti lé ikọ̀ olùkọ́ ní ìdánù Abdullahi Fort to je president won nkan ti igbimo ye kokko so ni wi pe eh oro to so yen o gba ka won ba wi lori oro to so pe awon ale team yen pe eh to ba ti so pe ka won yen ye ba ohun oni pada si team lopin gbogbo e fall ati awon ko re na ni pada gbase lowo papetio lori awon esun wi pe eh ko fe lo si oriyede America nigba ta fe gbera ki ko fe tele won second oni are won ti a ma ki pe are dada ni ara won odo ta foju si Africa pa ara are dada ni oloyi lo da si oro yen lo fi di pe o gbera lo si oriyede America year after second match won when e papeti o so pe ohun oni ko awon agba bolu sodi are won de wa so pe iwa pe bigba ti on gbe sumo mi pe igba ti on gbe sumo mi ninu agbo bolu orire Senegal ni iwa ti okunrin n wu na lo fa ti esi awon o fi da e je ke mu abi lere nisin eh oluko ni ngba to pari idije ife eye ile adulawo o gba afcon mo so pe ade omi ti nilo ka to soro nipa re nigba ti Eric Cher ni mapa o la mapa enu le fi le nigba to de po ngbe Nigeria de height to je po le negotiate o ba yin soro 100 plus po fe gba to ba teyin lorun ti o ba teyin lorun ibi ti an fi plaster le desin ah ti mo ko sa ti lo igba ti papeti o ri pe I am a nations cup champion mo ti ni CV to da e boju wo se mi mo ma pe mo mi o le o lo eto ati lo e lo lo fe ma gba o lo ma gba $80,000 $80,000 won la won o ni won soro si $30,000 $30,000 for a cup champion won soro si $30,000 ati $30,000 so ati eja to ba de ojutun ti won fi lo si World Cup won gbegbe se lori e won de journey 5 months now ibo ni egbe sumo mi papetio lo ti affect federation abi bo ni activities for federation to ti affect papetio to fi mu esi ta ri ninu DJ fe agbaye wa bo se se ko je pa won na ba ja France o
3: atokun la okona mo tin pe ni odun ti o koja lo gba ti an yonona nbi nigba nipa isele to sele no odun ina ni after half consistent efficient la mi mo ko ati Senegal ni asikaju e je ko ye mi pe kin lo wo tan awon to ba ti je bi president no le de Senegal te ba won tin pe kin lo wo ton si ma di ti seda won si ati ton si ma gbe won igbese to ma gbe ati igbe aye won ni apa ben nigba ti mo je ma sise iwadi mo pe kini ko fe yato si gbugbo nkan to nsele ni agba africa nbi nipa oselu ton si ma to oselu won mo pe ko fe yato se awon so pada wa si ti olukoni yin se eni te je lowo bi osu marun to je sin sise fun awagun ile ma ko die bilu to ba nwo ambi kan je pe won je sanwo fun e ti o je te lorun e to eni lati le kowe fi po ele sugbon awa ni ile adulawa agi fe se nkan beyin so fine nisin nkan to won je gbigbe se to gbe nsin pe okay mo awon yo wa gba bolu kan e je kin gbe won mi wole awon tinu mi dun si a le so pe bi nkan kan jade so olukoni yin lapo ti amu leyin se bi to je tin owo sa ma ni pe ki be baje ni so ko kan ise nkan to le se o ti bo ti prove fun won o wa la awon oko to gbe orile de Senegal dey pele final ni odun 2021 ton fi gba idije afcon ni abi olukoni to wa tele ohun ni o wa la awon assistant coach ka to wa so pe ile to tu wa gba fun kojo orilede mo ko kojo host nation o wa pelu okay
0: e je ka tu sojojo aja ta ba pada de a ma pelu tu pelu wa tesi waju pelu oro ti raf ti won so bo yen 32 fm 94.9 ku kale o

0: 32 FM, 94.9.
1: All right. Mo rí àwọn details kan lórí Cristiano Ronaldo. Mi ò ní fẹ́ ká pẹ̀ kẹ́lù. Kó má dàbí pé mo swallow àwọn facts tí a spill lana. Àwọn tí mo rí pẹ̀lú Ronaldo yìí náà túmọ̀ sí wípé à ń pọn àwọn ọmọ kan ju àwọn ọmọ kan lọ. Mà ṣe àyè pẹ̀lú ẹ̀. Definitely, wọ́n pọn Messi. Wọ́n pọn Ronaldo débi tí ó dé ọjà ẹnìkan strong ju ẹnìkan lọ ni.
2: Wọ́n pẹ́ níbọ̀dì àwọn méjì gbéra wọn ni.
1: Wọ́n gbéra wọn ni.
2: Pétọ̀pọ̀ àwọn tó kù.
1: Ok. Onú ọmọ tó bá ṣípá nìyẹn gbé wa lọ.
2: Wọ́n ti ṣípá o.
1: Ìtí mò ń sọ náà nìyẹn. Wọ́n ṣí wọ́n ṣípá wọ́n pọ̀ wọ́n.
2: Ṣé ní mò ń ṣípá ni Pétọ̀pọ̀ òun?
1: Ogun ìdílé ń bá yàn fẹ́ra. Ṣé lọ wá ni?
2: Ṣé mo player tó ṣípá ni? Wọ́n ṣiṣẹ́ níbi tán dé ni.
1: Tó ẹ ká má padà síbẹ̀ ànídèrò yìí. Bàbá ọgbọ́n.
3: Àtọ̀gùn.
1: Bọ́lọ̀ ṣe wá rí nísìnyí. Èsì tí orílẹ̀-èdè Senegal ti ń rí nínú ìdíje ìfẹ̀yàgbẹ́yé kò tẹ́ wọn lọ́rùn lóòótọ́ àtàwọn awuyewuye tó ń jẹ́ jáde nínú ìpàgọ́ wọn.

0: ẹ̀kọ́ gìrì ká mú yan gan ká iṣẹ́ yan gan ní yá yan gan lára 32 FM òun gan láyé ń gbọ́
1: ká tún jọ rẹ́rìn àrí ságìtì.
0: 32 FM 94.9 Laughter House Orí òkè tètè Premier Mọ́kọ́lá Ìbàdàn.
2: Tí ẹ bá ń ṣe òwò nìbàdàn, ẹ kò gbọdọ̀ pàdánù àǹfààní yìí o. Stanbic IBTC ń gbé Nigeria Business Summit bọ̀ wá síbàdàn. Àpéjọ ọjọ́ kan tó dá lórí ohun kan ṣoṣo láti ran òwò rẹ lọ́wọ́ kí o lè gbèrú sí i. Lórí ẹ̀kọ́ tí àwọn amòye máa darí sí àwọn àǹfààní láti pàdé àwọn oníṣòwò tuntun àti láti dá owó pọ̀ pẹ̀lú wọn. Ó tún jẹ́ ibi ìfihàn ọjà tó kún fún ìgbòkègbodò. Gbogbo ohun tí ó wà ní àpéjọ yìí ni a ṣe láti ṣí àwọn ilẹ̀kùn àǹfààní tuntun sílẹ̀ fún ìwọ àti òwò rẹ. Àwọn àǹfààní ńlá ń bọ̀ níbàdàn, rí dájú pé o wà níbẹ̀. Ọjọ́ ọjọ́rú ọjọ́ 15 oṣù keje ọdún 2026 àkókò aago 9 àárọ̀ ibi ìpàdé Jogos Centre Ìbàdàn. Láti ṣe ìforúkọsílẹ̀ lọ sí bit.ly/nbs-tour-registration. A ó pàdé ní Nigeria Business Summit Ìbàdàn.
3: Ìràwọ̀ kan yọ ọ́mì ìlú títì. Ìràwọ̀ ọ̀sán tó ń dàgbàlagbà péjú sí. Àfi gorí òkè ó hàn kétékété. Ìkànnì 32 FM gbòṣù ó lé téńté. Ọba láàrin àwọn ọkùnrin. 32 FM 94.9 ìkànnì adẹ́rìn kò sónú. Òkè téńté Premier. Mọ́kọ́lá ìlú Ìbàdàn la ti ń sun dídùn dídùn fọmọ aráyé. Ibùdó ayọ̀ àtorísun ìdùnnú ni 32 FM. Ìròyìn àsìkò tí ò lẹ́ja ń bá kan nínú. Eré ìdárayá lẹ́sẹ̀ kúkú àti káàkiri àgbà. Ayé ṣebíṣẹ́ wa ni agbọ́dúnú ètò tó ń pàrònú rẹ kájà fẹ́ tọ́ ọmọ nìyàn kásì gbẹ̀ni afẹ́rẹ́ jẹ lọ́wọ́ arẹ́ nìjẹ lẹ́nu kọ́ tètè bọ̀ọ̀lì kọ́ ìkànnì 32 FM lóṣùpá àràn káyé 94.9 lọ́bọ̀.

0: bo wayo nti o ma pa eleri e ni sunku.
1: Ìkànnì adẹ́rìn pòṣónú.
2: Ẹnu ọwọ́ sẹ́wọ̀n bàbá wa. Ẹ sọ fún ọlọ́run. Olúwa gbogbo kùdìẹ̀kudẹ ẹnu ayé bàbá wa. Olúwa sọ ọ́ di pẹ̀tẹ́lẹ̀. Olúwa bí bàbá wo. Olúwa wo bàbá palọ̀.
3: Bàbá ẹ̀hún gbólúwa bí. Bàbá ẹ̀hún gbólúwa bí.
2: Dádì ẹ̀yin ni sa.
3: Èmi
2: bẹ́ẹ̀ ni sa.
3: Ìlú àdúrà wòlò gbà.
2: Dádì bẹ́ẹ̀ mi sọ dárí ni.
3: Ẹ̀mí wo olúwa náà tó ń dẹ́rù tó ń dára jù àtúnd.
1: Ọjọ́ gbogbo kìkì ẹ̀rín.
4: Show me your 32.
5: Wetin be this?
6: Láì ṣeré ń bò. Ẹ wo bẹ́ẹ̀ ṣe rí bí assignment final ti. Ṣé pẹ́ǹtì nìyí ni? Ṣé kẹ́ kúkú gbé yín kọ̀ gírí museum? Kẹ́kú gbogbo ara ṣe kọ́lọ̀.
7: Lọ́nà wọn sàánú yín kọ́ máa ṣàṣàkú sàárẹ̀. Kí ni tá a ṣe tí ọ̀dá? Make-up wo eléyìí kí ló ṣe? Ní tí mo ti ṣe tí mo ti parí.
6: Mo rí ipò ti parí. Ṣé bí torí ẹ̀rẹ́ ló fi fi full stop sáàrin orí? Gbogbo ṣe ń jẹ chew gum gan bí ẹ tó ń jẹ ìyà. So o work out ori ni bo se nje ti gum bayi ni pari re nse press up se ba ti se pe yen je pomo ketekete
7: o pari o e ba leyin oni so gan mo en ti ogbogo oni ja o bo won ti ba bo fu eleyi hin te won bi akoku ewon
6: won ba mi se o so ninu gbogbo agbo to ko dani ko si ti were nbe
7: agbo were si wa wa won mo pe npade yin loni ni.
8: This piece was performed by Usain.
9: 32 FM 94.9.
10: Tiri Bosa.
11: Bosa, Bosa, Bosa.
12: Tori mode, mode, uni tewe ade.
13: Soni ya dewe tamu ota okona mo hoda bakia.
14: Amalo gofaji.
15: Mode kwa elo dumi. Mode kwa elo dumi. Timo finga ino.
16: Amade unfe wa.

0: sọjú ẹ̀mí ẹ̀wà láńtàyọ̀.
1: Tó bá ti dé gbogbo ayé máa ń mọ̀ bó ti dé. Ẹ̀kú ilé ṣe dáadáa lẹ́wà mo kí tọmọdé eléyìí mo kí àgbàlagbà. Ìlọ́kùnrin ìlóbìnrin ṣé gbogbo yín ṣe wà all right. Àwa wà all right ń bí o. Lágbára lọ́wọ́ Ọlọ́run kò ní bàjẹ́ ẹ̀kú ilé o ẹ̀kú àmójúbà wa. This is the one and only unique presenter on radio and confirm MC difference of our time. Délé Akínbọ̀ Dédélé ìjìnlẹ̀ ló kì í pé ẹ̀lẹ́m̀bẹ̀wọ̀n ẹ̀kú ọmọ ṣe. Ṣé dáadáa lẹ́wà. Lágbára lọ́wọ́ lọ́wọ́ ojú òní tì yín ojú òní tì rán yín. Nǹkan yóò mọ̀ dáa níjà.

ọ̀rọ̀tí ìgbà tó rìn jáde oríṣiríṣi nǹkan ló bá wá ọ̀yẹ́ ká mọ̀ pé naijana cruise event kan orin kan máa tẹ̀lé ṣáání orin ìyá àti àwọn mr lecturer idris abdulkareem lọ́jọ́ jáde ńgbà ẹ́ àbọ̀ mọ̀ ni tó bá mọ̀ yá jọ èmi kájọ kọ́ kágbá ìgbìgbà tó ní kájà nàkú mọ́ wọ̀dọ̀ ẹ mọ bá ti mọ ń ṣe gbogbo ọjọ́ ọ̀ṣẹ́gun báyìí rí ọpọlọ la máa fi ń ṣe ẹ̀yìn máa lóore ọ̀fẹ́ àti pè wọlé ìwọ̀ rọpá. Kí ni mo fẹ́ gbélé nírọ̀lẹ́ yìí o? Kí ni kí n gbélé? Ọ̀rẹ́ mi,

ẹja lọ sẹka tó ń polówó ọjà náà káwá tó tara bọ gangangangan. Délé Akínbọ̀ dédé lè jìnlẹ̀ wà ń bí lórí ètò tá a pè ń lẹ́yìn iṣẹ́ Tuesday Editions tá a ti máa ń ṣeré ọpọlọ. Tá ẹ bá ti rádìo èmi náà ti rádìo ẹjẹ́ ń lọ sí ẹ̀ka tó ń polówó ọjà.

0: ìṣú mi kò ní rẹ̀.
1: Má jẹ́ osú ẹ láti máa gbọ́ wa àti láti tẹ̀lé wa lórí gbogbo ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ 32FM 949 ẹ̀yin ẹ.
0: Kò ní ṣú mi kò ní rẹ̀.
2: Wọ́n tún bẹ̀rẹ̀. Wọ́n ò lè ṣaláì máa panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ̀ ẹ̀kan lásán, ara yìí kan kò sí lẹ́yìn ẹ̀.
3: Maggi Stack tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
2: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
3: Maggi Stack yóò sọ gbogbo oúnjẹ tá

0: yìí
1: tó. Bàbá ẹ̀lọ́ ta ló máa bẹ̀.
2: Ìyá Adékúnlé Ismail bàbá.
1: Ẹsẹ̀ ìwà ojú òpó tó dáa wọlé ní báyìí.
2: Ó bá ti gbọ́ kété-kété báyìí.
1: Ẹ̀yin náà ń gbọ́ kété-kété báyìí.
2: Bẹ́ẹ̀ ni bàbá.
1: Ṣé mo sì pẹ́lẹ̀?
2: Mo rántí 08-2404.
1: Ẹ̀ẹ́dẹ́ lọ́dẹ́ pé mi ò téǹjì nọ́mbà mi.
2: Ẹ̀rẹ́ mi ò mọ délẹ̀ mọ́lẹ̀ 4964 àbí.
1: I try. 24-04-30-67.

káàdì yóò mọ̀ gbọ́dọ̀ tán mo mọ̀ tí báyìí ń gbé owó sórí ẹ̀. Olóyè rẹ̀ mi ìjà rẹ̀ kó wọlé wájà yìí ọ̀yìnbó àdìgún wọn ò ní káàdì rẹpẹtẹ pé ó ní 100 na bàbá sáré ra nígbà tí èsì àwọn ọ̀rẹ́ wa máa mú bọ̀n bí àbọ̀ sí ọ̀bára káàdì 100 naira ó fẹ́ mọ́ pẹ̀lú èbó máa mú bọ̀n bí àbọ̀ sí àwọn èkówó lọ bí olè lóru máa mú bọ̀n bí àbọ̀ sí gbogbo ẹ̀wọ̀n mọ́ bọ̀ sí ọkọ̀ rí ìgbọ́ràn máa mú bọ̀n bí àbọ̀ sí ìyàwó rí ọmọ bẹ̀rẹ̀ sí máa mú bọ̀n bí àbọ̀ sí àwọn èkówó lọ bí olè lóru. Bára káàdì 100 naira ó pe London ó pe China ó pe America ní 100 naira. Táwọn àjẹ̀lú ló fẹ́ pè. Ó fi gbọ́ pa ìlú wọ́sà.

0: káàbọ̀ padà. A ti lọ sí ẹ̀ka tó ń polówó ọjà, a ti dé padà. Àárín ètò lẹ́bá wa, hello somebody, ẹ kúrò ní orúkọ yín gangan o.
1: Ẹ kú àlẹ́.
0: Ṣé ẹ wà pa o?
1: A wà pa o.
0: Orúkọ tí yín gangan. Adébáyọ̀ Sùlíyá. Láti.
1: Láti Ìbàdàn. Láti Mọ́kọ́lá.
0: Mọ́kọ́lá, létí ọ̀dọ́ wa ń bì ni, tòótọ́ tí ń ti ẹ̀ dá pọ̀. Ọyá. Ṣé ẹ mọ sàn níyìí ni?
1: Bẹ́ẹ̀ni.
0: Ẹ wá fẹ́ kọ́ láti lẹ̀.
1: Bẹ́ẹ̀ni.
0: Ẹ́ẹ̀. Ọyá, ẹ já bẹ̀rẹ̀. Ẹ jẹ́ ń sọ òfin fún ọ. Ẹ fara balẹ̀. Àǹtí Sùlíá, ẹ ní sùúrù. Ṣé rí ẹ ní sáré kọjá orin yẹn, ẹ dẹ̀ ní tò lẹ́yìn. Ẹ jọ máa kọ́ ni, ẹ ní gbègbè, kò yé yín. Chorus tó wà lórí ẹ lẹ́jọ́ máa kọ, lead tó wà mẹ́lẹ̀ lẹ́jọ́ máa kọ, ṣe gbọ́. Ṣé ẹ gbọ́? Òfin wa ò bá yín láàmú nù. Òfin wa ò bá yín láàmú. Tí ò lè rárá rárá. Aráàbọ̀ ní flash rédíò. Ṣé ẹ mọ flash rédíò? Dey play. Rédíò mọ̀ pé èèyàn padà. Ẹ lójé.
2: Ẹ
0: lẹ́jà ẹ kúrọ̀ lẹ́ o.
2: Ẹ kúrọ̀ lẹ́ o, I'm going to.
0: Orúkọ yín oje.
2: Ìyá Sainabu látàbẹ́bì.
0: Ìyá Sainabu látàbẹ́bì.
2: Bẹ́ẹ̀ ni.
0: Ṣé ẹ wà?
2: A wà pa.
0: Ẹ mọ orin yìí jẹ.
2: Ayé ń retí ẹlẹ́yà mi rẹ̀. Wọ́n á retí ẹlẹ́yà mi rẹ̀ lójoojúmọ́. Wọ́n ti kóra wọn jọ o láti tẹ̀lé mi. Wọ́n ní mi ò mọ̀ gbé léyàdùn rà lójoojúmọ́. Wọ́n rí mi ní léyàdùn rà wọn.

0: kí o sì ná wá sí mi èmi ó sì sọ ọ́ di ahoro pátápátá tí èso orí òkè bí ni orí òkè sẹ̀rí
1: ìmọ̀ ṣe bí o lè jẹ bó bá
0: wọ́n ìpébí náà fẹ́ sọ dáhoro
1: ó ṣe kábí ahoro kí ló kábí ahoro kú kátátá sẹ́wọ̀
0: ẹ̀jẹ̀ kẹrin èmi ó sì sọ mọ́ ọ ni wọ́n sì sọ fún àwọn aláìlú ahoro pé ìwọ ó sì di ahoro kí ló dé tásá
1: bọ́rọ̀ ahoro yìí àní da ahoro lọ sí verse 36
0: àti ìwọ àti ọmọ ènìyàn sọ tẹ́lẹ̀ sí àwọn orí òkè
1: israẹli
0: orí òkè israẹli wípé ẹ̀yin orí òkè ọ̀dọ́ wa ni ẹ̀yin orí òkè israẹli ẹ gbọ́rọ̀ olúwa báyìí ni olúwa ọlọ́run wí ó sì sọ wípé èmi bí gíga ìgbà náà ni èmi ti wà níhìn nítorí náà sọ tẹ́lẹ̀ pé báyìí ni kí olúwa kí ó sì ṣe nítorí èmi ó sì sọ di ahoro
1: lọ 37
2: ewé
1: ẹṣọ ọdọ ọrọ ni
0: ẹni tí wọ́n ń tẹ̀sán tí ó sì kún fún egungun ó sì mú mi kúrò wọ́n sì rí mi ká ọ̀pọ̀lọpọ̀ tí ń bẹ nígbà ní àfonífojì sí kíyèsí wọ́n ń gbé púpọ̀ ó sì wọ́n pé ọmọ ènìyàn ọwọ́ gúngún wọ̀nyí lè yè èmi sì wípé olúwa ọlọ́run ìwọlé ó mọ̀ ó tún wí fún pé sọtẹ́lẹ̀ sí orí òkè egungun yìí sì wí fún wípé ẹ̀yin egungun gbígbẹ ẹ gbọ́rọ̀ olúwa
1: gbogbo egungun gbígbẹ inú ìsìn wa tòní lórúkọ jésù ẹ di àyè.
0: ayọ̀ parí ẹ̀kọ́ kíkà náà kí olúwa kí ó kàn
1: tó o parí nìyẹn
3: ní olúwa fẹ́ ṣe kí ni
1: very good
3: testimony
4: yes testimony
5: yes testimony.

ọ̀tẹ̀ ló ń jẹ́ ìlú ń pè ọ́ kò sẹ́ni tó wà láyé tí ò lórúkọ tiẹ̀. Ẹ olúfẹ́mi omila ní ìyànda ọmọ George. Ọkọ ọmọ mi mi adùfẹ́ oníyun kò tán lérí. Bàbá Michelle mi ànékẹ́ onísanyán àmúṣẹyẹ. Bàbá Victoria mi adùn ní onílẹ̀kẹ́ ṣẹ́gi. Bàbá Chloe mi àyìnkẹ́ oníṣíbí idẹ́. Ìran bàbá ńlá wa ní ti jagun. Ìran bàbá ńlá wa ní ti jọba. Ìran bàbá ńlá wa ní ṣẹ́gun sílè nílé òwú èrè lọ́lọ́jà jẹ èrè.

wo Yoruba ni baba de bi ise sise la nse tori adebi eyin ma ko agba oku ole ni e seun se won e ku teti si wa lale oni eran ko ta fe so nipa e ja so nipa awon eye eye ori ile kan la fe se atotunu nipa e lale yi eye ori ile to tobi gan eye yi ise ye ile Africa won mu wa lati orile ede mi wa sile Africa ni eye oni mo nso nipa e eye ta ma npe ni tolo tolo nile Yoruba eye tolo tolo e ta won loyinbo ti won pe ni turkey tolo tolo turkey la so nipa e ale yi akoko eje akoko yonana e wi pe tolo tolo bo se gbajumo to nile Africa tolo tolo bo se gbajumo to nile Nigeria tolo tolo bo se gbajumo to kaakiri ile Yoruba ki se eye ile yo oda oruko ti awon loyinbo ti won pe eye yi iyen turkey e ti ma wo wi pe abi boyo orile ede turkey ni won si ti mu wa o ti o tolo tolo ki se eye ile turkey agbegbe ta mo si North America loni lati ibe ni won ti ku won lo si gbogbo bi te ba ti ri loni kakiri agbaye papa julo lawon agbegbe bi Mexico agbegbe bi Gusu Canada awon agbegbe to sa je ariwa ile America yen North America ni orirun awon eye tolo tolo ta ba wa fe so nipa tolo tolo awon eleyi to wa ninu ugbo la fe so nipa e awon tolo tolo ti won wa ninu ugbo o si se tolo tolo ninu ugbo nile Africa nibi kibi be ba ri tolo tolo nile Africa nile Yoruba lori ile Nigeria awon ta nsin nile le ma ri won ki se ye ninu ugbo nile Africa sugbon be ba de awon agbegbe ariwa America North America awon eye tolo tolo won wa ninu ugbo nibe awon gan la fe so nipa e won si jora won na bakan na won se ri abuda die die lo yato lara won awon tolo tolo nu ugbo to wa ni agbegbe ariwa America awon gan ni baba nla awon tolo tolo eyi ti a nsin ninu ile tori lati nu ugbo ni won ti mu won wa sinu ile ti won fi wa di eye eyi ta nsin bebari eleyi to je akọ akọ tolo tolo to ba ti dagba bi won ba won o le won to bi o le won to bi kilo 5 si 11 to 11 kilograms awon akọ ti won ba ti to bi ni o awon abo ki to be awon abo tolo tolo won ma nkere si akọ o se je wi pe lopolopo igba na awon akoko adiye won ma to bi ju awon abo adiye lo be gege lo se je wi pe awon akọ tolo tolo won ma to bi ju awon abo won lo tolo tolo awon tinu gbo ni won pe ni wide turkey wide turkey awon ta nsin ile ni won pe ni domestic turkey be ba wa ri ori awon eye tolo tolo to je akọ awon akọ eye tolo tolo be ba wo ori won orisirisi awọ le le ri lori won lati orun won lo si ori won tori orun ti won na ma ngun die be ba wo ori won mo orun won orisirisi awọ le le ri nibe bi awọ pupa igba mi e le wo ori won keri o da bi awọ funfun igba mi be ba wo ori won o le ni awọ mi bi awọ bulu sugbon gbogbo e gbogbo e iru ipo ti won ba wa lo ma sapejuwe awo te ma ri lori won o ba wa nu ewu ti won sare ti won sa hila hilo hila hilo tabi eru n ba won tabi won jaya ori won le pupa lasiko na nkan ba lo dede ti o si wahala ori won le wa ni funfun won gbogbo orun won lasiko ti won fe se yunkin yunkin ori won tun le yi pada won gbogbo orun won ko di bi awo bulu awo te ba sha ri lori won won gbogbo orun won on lo nfin han
irú ipò èyí tí àwọn ẹyẹ náà wà pàápàá àwọn akọ wọ́n sì máa ń pariwo gan àwọn tòlótòló wọ́n máa ń ké gan wọ́n máa ń pariwo ariwo wọn sì nìyí lásìkò tí wọ́n bá fẹ́ ṣe yùnkìnyùnkìn ní ariwo wọn yìí ló máa ń pọ̀ jù àwọn akọ ni wọ́n sì máa ń sábà pariwo bí wọ́n bá ń pariwo báyìí lásìkò yùnkìnyùnkìn bí èèyàn bá wà ní ọ̀nà tó jìn díẹ̀ sí wọn èèyàn ò ní dẹtí sílẹ̀ tónítọ̀hún ó fi máa gbọ́ gbogbo bí wọ́n ṣe ń pariwo àwọn akọ ni wọ́n máa ń sábà ṣe eléyìí láti pe abo wípé ó yá o yùnkìnyùnkìn yá o kíní bolo kejì bolo yá o àjọṣepọ̀ ó bẹ̀rẹ̀ àwọn ẹyẹ tòlótòló bẹ́ẹ̀ bá ṣàkíyèsí wọn ẹ rí wípé ọlọ́run dá wọn pẹ̀lú ojú eléyìí tó ríran dáadáa ojú wọn ríran gan-an ni o kì í ṣe kékeré ojú wọn ó máa ríran kódà bọ́ bá wà nírú bí rékété ni wọ́n máa wo ohun tó wà lọ́nà jíjìn ojú wọn máa ríran dáadáa ojú wọn ṣe ń ríran tó yìí àwọn tòlótòló pàápàá àwọn tinú igbó tá a mọ̀ sí wild turkey bẹ́ẹ̀ náà létí wọn ló máa ń gbọ́ràn dáadáa àwọn ẹyẹ yìí wọ́n tóbi díẹ̀ o wọ́n ṣe wá tóbi tó yìí yóò máa ya àwọn èèyàn lẹ́nu wípé àwọn ẹyẹ tòlótòló wọ́n lè fò wọ́n lè fò àwọn ẹyẹ tòlótòló wọ́n máa ń fò dáadáa ṣùgbọ́n fífò wọn ẹ lè fi wé àwọn ẹyẹ ojú ọ̀run torí ẹyẹ orí ilẹ̀ ni tòlótòló lásìkò tí ewu bá dé bá wọn tí wọ́n nílò láti dáàbò bóra wọn tàbí láti gbára wọn kalẹ̀ nínú ewu bó bá ṣe wípé fífò ló lè yọ wọn kúrò nínú ewu náà wọ́n máa ń fò ó kàn jẹ́ wípé mo kò a máa lápèjúwe bí wọ́n ṣe lè fò ó yàtọ̀ wọn ò lè fò lọ sí ọ̀nà jíjìn tàbí tó ti jìnà jù ìwọ̀nba náà ni wọ́n lè fò ṣùgbọ́n wọ́n máa ń fò ẹ má fojú di wọn bó bá dọ̀rọ̀ fífò

0: yàn. O tún ní àǹfààní láti fi àwọn ohun èlò inú ilé ṣèfàjẹ nínú ìyípòtò ọ̀sọ̀ọ̀sẹ̀. Trophy Premium Lager, onígbọ̀wọ́ ife ẹ̀yẹ àgbáyé ti FIFA. Má ṣe mu àmupara, kò sí fún ẹni tí ọjọ́ orí rẹ̀ wà lábẹ́ ọdún 18.
1: Àfojúsùn rẹ ni kó ra lẹ́tì, kí o sì ní ọjọ́ ọ̀la tó fọkànbalẹ̀. Àbí o tilẹ̀ ń gbèrò ilé kan tàbí ilé ànípamọ́. Iléeṣẹ́ Substance Property ló ti fi àǹfààní sílẹ̀ fún ọ lórí ilẹ̀ wa ti Orange Estate ní agbègbè Ológun Ẹrú níjọba àbílẹ̀ Èdò nílùú Ìbàdàn pẹ̀lú 1,000,000 naira láwọn agbègbè tó jọjú pẹ̀lú ètò ààbò tó péye. Bákan náà ni Mango Estate lójú ọ̀nà Life Heart International School Akufo nílùú Ìbàdàn tó náà jẹ́ 2,000,000 naira kò wọ́n rárá. Bẹ́ẹ̀ ló sọ wọ́n fún mọ̀lẹ́bí pápá bárí bẹ̀ni ti Apple Estate fún ẹni bá wá ibi tí ayé ìrọ̀rùn tó pín sí 4,000,000 naira. O ni fún ẹni bá dá ti ẹ mọ̀ láàyè àwọn ọlọ́lá. Abọ ọlọ́kẹ́ ló wà lágbègbè Ayégún lójú ọ̀nà olójúoró nílùú Ìbàdàn. Ààyè sọ díẹ̀ díẹ̀, ó wà láàrin oṣù mẹ́fà. Kò sí wàhálà, kò sí àríyànjiyàn. Ẹ kàn sáà máa sanwó náà pẹ̀lú ìrọ̀rùn kí ẹ sì gba ilẹ̀ yín pẹ̀lú ìfọkànbalẹ̀ àti ìwé tó yanjú. Ilẹ̀ méjì ló ń tà wàràwàrà tẹ́lẹ̀ tuntun tó ti wọlé ní yàjọ́yàjọ́ 3,000,000, 3,000,000 àti 1,000,000 naira ó nílẹ̀ wa. Ìjáfara léwu, fẹ́ni tó bá mọyì ohun tó dára, wá mú tirẹ̀ pè wá kíákíá lónìí lórí 0916-461-5000 tàbí 0911-555-500 tàbí kí ẹ kàn sí wa ní Laughter House, orí òkè tí ń ti Premier Mọ́kọ́lá, ìlú Ìbàdàn. Substance Property, òrùlé fòtẹ́rùtọ̀.
2: Good internet changes everything. The way you work, the way you relax, even the way you stay close to those who matter to you. That's what the Airtel 5G Smart Connect brings into your space. With the Airtel 5G Smart Connect, you can enjoy unlimited data, super fast speed, and even connect to multiple devices. All for just 25,000 Naira plus 15,000 Naira wartime installation fee. Visit the nearest Airtel shop or call 0911-000-0080 to switch to unlimited.
3: Airtel.

apá àríwá London, North London, òun ni ọ̀rọ̀ yìí ti ṣẹlẹ̀. Ìyẹn lọ́jọ́ 24 oṣù kẹfà ọdún 2025. Ìyẹn 26th of June 2025, òun lọ̀rọ̀ yìí ṣẹlẹ̀. Fún ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà kan, ìyẹn Emmanuel Opopola. Tó jókòó lẹ́yìn ọ̀kadà, ìyẹn tí Trayvon Etefia tó ń wa ọ̀kadà náà. Àwọn méjèèjì yìí àti Trayvon Etefia yìí àti Emmanuel Opopola tó jọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Ẹni ọdún 18 ni wọ́n 18 years. Wọ́n dẹ̀ rin ìrìn àjò yìí, wọ́n bẹ̀rẹ̀ kẹ́rẹ́kẹ́rẹ́. Nígbà tí wọ́n dé ibì kan, wọ́n rí ọ̀kadà míì tí wọ́n bẹ̀rẹ̀ sí ní máa lé ìyẹn lọ gìrìgìrìgìrìgìrì lójú òpópónà. Àmọ́ ibi tí wọ́n ti padà pàdé ẹ̀. Níbẹ̀ ni ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí mò ń sọ Emmanuel Opopola ló ti kọwọ́ bọ àpò ló fa ìbọn yọ ìyẹn ìbọn lewọ́ kékeré kan pistol. Ó yìn ín fún arákùnrin kan lẹ́ẹ̀mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ìyẹn Kanu Aka. Tóun náà jẹ́ ẹni ọdún 18 years. Ó yìnbọn fún láyà kódà ọ̀kan tó bà á lórí. Arákùnrin dànù lórí ọ̀kadà yẹn. Nígbà tí arákùnrin ṣubú, kò tí ì kú o, kò gbẹ́mìí-mì lásìkò ìgbà yẹn. Ó dẹ̀ gbìyànjú títí ó rákòrò, ó wọ́lẹ̀, ó kúrò lójú òpópónà, ó wọ́ sẹ́gbẹ̀ẹ́ ibì kan. Àmọ́ kó tó di wípé àwọn elétò ìlera dé láti wá gbìyànjú àti dóòlà arákùnrin yìí, ẹ pa òbóró mọ́. Kanu Aka yìí ó dágbére fáyé.

po Facebook. 32FM949 fẹ́ yín ẹ. Mo ti ń rọ́wọ́ àwọn èèyàn mbẹ̀ lọ́kọ̀ọ̀kan ìjèjì Raphael Ambani, ọ̀gá àwọn ẹ̀ka alẹ́ ohun Alaba Yusuf. Ẹkú ètò ọkọ Alaba ọkọ ìyàwó ẹ̀ láti olómi ẹ̀ka alẹ́ mú kí yín. Imáfojè Peter wọ́n ní ẹ̀ka alẹ́ ẹ̀kú ètò ẹkú ìdílé mú. A máa ju yín ṣe lágbọ́rọ̀ Ọlọ́run. Ẹ̀yin náà kú tẹ́tí sí wa. Alhaji Akeem Hamzat, ẹ má rò pé mi ò rí yín, mo rọ́wọ́ yín mbẹ̀ o, tó yẹ kẹ́ wà níbi tán ti ń bá yín to ẹ̀yìn. Ẹ tún wà lójú òpó Facebook, ẹ tún wẹ̀ ẹ́, Alhaji, ó yẹ kẹ́ ẹ máa sùn ní lásìkò yìí. Ẹ má dára yín láàmú. Ẹ ti fi ṣẹ́ran lófòfó, á jẹ ju bẹ́ẹ̀ ṣe ran lọ. 32FM949 fẹ̀yìn ẹ̀ lójú òpó Facebook, ẹ̀wọ̀n òjọ́ lélẹ̀ ètò láti kàn ní 32FM94.9. Mo dẹ̀ ń sọ̀rọ̀ nípa Emmanuel Opopuola, ẹni ọdún 18, tó ṣe bẹ́ẹ̀ tó yìnbọn fúnkẹ́ anu Aka. Lọ́jọ́ 24 oṣù kẹfà ọdún 2025. Ǹ tó wá fàá rèé o. Ǹ tó da àwọn méjèèjì pọ̀ tó fi wá di wípé à ń fìbọn lẹ́ra ẹni kiri, òun ni wípé. Àwọn méjèèjì wọ́n jẹ́ ọmọ ẹgbẹ́ ọ̀tọ̀ọ̀tọ̀ tí wọ́n ń pè ní gang. Àwọn yìí náà máa ń kóra wọn jọ pọ̀ tó máa ń ṣe oríṣiríṣi nǹkan, bí ikán dáràn, bí ikán ta egbògi olóró, bí ikán jalè, bí ikán jìyàn gbé gbowó. Irúfẹ́ àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn ni wọ́n máa ń ṣe. Àmọ́ ní àwọn ìlú òkèrè láwọn ibìkan wà tó jẹ́ wípé àwọn tí wọ́n máa ń wà nínú ẹgbẹ́ yìí, agbègbè téèyàn bá ń gbé ló máa ń ṣàtọ̀nà ẹgbẹ́ tẹ́lòmíì máa ń darapọ̀ mọ́ lọ́pọ̀ ọ̀gbà. Ọ̀kan nínú wọn jẹ́ ọmọ ẹgbẹ́ Get Money Gang GNG, ọ̀kan nínú wọn jẹ́ ọmọ 3x3 Gang. Wọ́n bá ṣe bẹ́ẹ̀, wọ́n bẹ̀rẹ̀ sí ní máa tahùn síra wọn lórí ẹ̀rọ ayélujára. Kódà lórí Snapchat, òun lọ̀rọ̀ yìí ti bẹ̀rẹ̀. Ìyẹn lórí gúrùpù kan bẹ̀, níbi tí wọ́n ti jọ ń tahùn síra wọn tí Kianu Aka tó ti sọ̀rọ̀ sí ọmọ orílẹ̀-èdè Nàìjíríà Emmanuel Opopuola yẹn. Àmọ́ tó fi London tó fi ṣe ibùgbé. Ó ní kòrò rẹ̀ ra data sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ẹ̀. Irú afẹ́ àwọn ọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn, àmọ́ wọ́n fìdí ẹ̀ múlẹ̀ wípé ó sọ fún pé ó rówó ra data sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ẹ̀. Ó ṣàṣe bẹ́ẹ̀ bu ó fipá ó sọ̀rọ̀ sí. Ọ̀rọ̀ yìí ló wá ká lára, ló wá ká lára débẹ̀ gẹ́ tó wá wò pé ṣé mi lélẹ̀ yìí ń bá wí. Ó dáná, ó ti yọ́ bó o.

àwọn lẹ́yìn ọ̀rẹ́ yìí òun lọ di wípé nígbà tí wọ́n déwájú adájọ́ tí wọ́n tẹ́ pẹpẹ gbogbo ohun tó ṣẹlẹ̀ síwájú adájọ́ wọ́n wá gbé ìdájọ́ kalẹ̀ o wípé àti Emmanuel Gbopola tó yìnbọn àti Trayvon Etefia tó wa ọ̀kadà tó gbé Emmanuel Gbopola lẹ́yìn láti lọ yìnbọn fún òyàn ó dájọ́ ẹ̀wọ̀n gbére fáwọn méjèèjì kódà bó bá tiẹ̀ mọ́ wá jẹ́ pé wọ́n máa padà dáríjì wọ́n o pé wọ́n á tiẹ̀ wá wò wípé ẹjẹ́ ká tún ẹjọ́ wọn gbọ́ báwo náà ṣe ṣe sí lẹ́wọ̀n pé kan tiẹ̀ wá máa lọlé ó kéré jù wọ́n á lo ọdún méjìdínlọ́gbọ̀n 28 years ìyẹn lẹ́wọ̀n kó tó di wípé irúfẹ́ nǹkan bẹ́ẹ̀ yóò lè wáyé àmọ́ pẹ̀lú ẹ̀ náà ìyẹn ò fìdí ẹ̀ múlẹ̀ wípé lẹ́yìn náà wọ́n á jáde o torí nǹkan fún wọn gangan ni ẹ̀wọ̀n gbére káwọn méjèèjì kan wà látìmọ́lé kan wà láhàámọ́ títí tí ìṣẹ̀mí wọn á fi parí

ẹni tó wá gbé ọkọ̀ wá tó gbé àwọn méjèèjì kúrò mi tán ti yìnbọn yìí wọ́n ní kóhun sáré lọ wò ó wá ó lo ọdún mẹ́rin àti oṣù mẹ́sàn-án kóhun sáré lọ fìyẹn wò ó wá lẹ́wọ̀n o

07055 Odometa 949 07055 Odometa 949 Tabi 080 97 Odometa 949 080 97 000 949 Ẹtún lè pè 090-062 Odometa 949 090-062 Odometa 949 Àwọn nọ́mbà yìí ló wọnú kulumbi tá a wà yìí. Ẹ̀wọ̀n òjọ́lé lètò pẹ̀lú Delny Oniro Odò wọ́n tí mò ń délé fún Alhaji Akeem Hamzat Alomelamu. Ẹ̀lú ẹ̀ka lẹ́ o. Ẹ̀lú.

0: Hello?
1: Hello,
0: ẹ kaalẹ o. Hello? Hello, ẹ kaalẹ o. Orúkọ yín àti bulletin pe o. Ìyẹn náà rí.
1: Ẹyọ lérò, o lè sún ní dọ́gbẹ̀wọ̀.
0: Hello? Ẹ kaalẹ.
2: Ẹ kaalẹ.
0: Orúkọ yín àti bulletin pe wa.
2: Mr. Adeniyi láti Àpáta.
0: Okay, Mr. Adeniyi láti Àpáta.
2: Ẹ dúnú bó àwọn èèyàn ti máa ṣe báyìí. Owó ọ̀dà wọn pọ̀, obìnrin ọ̀dà wọn pọ̀.
0: Ó pọ̀ gbu náà ni.
2: Ọ̀rọ̀ fún credit fóònù rẹ̀. Owó ọ̀dà wọn pọ̀. Àwọn èèyàn ní o. Wọ́n dájú o. Àbí ẹ̀rí ìrẹ́kọ́ náà mọ̀ ọ́ sọ̀ wá ní o.
0: Àmì àṣẹ. Ẹ ṣeun gan sa.

0: nígbàtí ìyàló mi lámú ò ti sí ń ló abáláyé ò ní láǹfààní àti wá sí afẹ́fẹ́ lónìí
1: àwọn tó wà lẹ́wọ̀ wọn nílé jáun tó wù wọ́
0: gbogbo ẹ̀ gbogbo ẹ̀ bálómilámò ó bá dé á níyanjú àwọn eléyìí tó ti ń lọ lọ́wọ́ tẹ́lẹ̀ kódà bí àwọn eléyìí tó bá jẹ́ pé ẹ̀ṣẹ̀ṣẹ̀ fẹ́ gbé wá abala tí wọ́n ti máa ń bá àwọn èèyàn gba ẹ̀tọ́ èèyàn bóyá ṣe cooperative ní abẹ́ṣe investment kan ní tẹ́ẹ̀ wá rówó yín gbà àbí bóyá ọ̀rọ̀ ti ẹ̀jẹ̀ mọ́rọ̀ lẹ̀ nǹkan kan ní ẹ̀jẹ̀ ká lómilámò ó dé gbogbo ẹ̀ lá níyanjú lágbára

ohun ọ̀làjẹ́ ìrẹ̀ ajé la ó mọ ni jù wọ́n lọ sẹ̀kẹrẹ máa jó ń só sẹ̀kẹrẹ ìrẹ̀ owó la ó mọ ni jù wọ́n lọ sẹ̀kẹrẹ máa jó ń só sẹ̀kẹrẹ bẹ́ẹ̀ ni kì í wá sí sẹ̀kẹrẹ àti dọ̀dọ̀ nìkan o ìwọ tó ń sorogún òwò ìwọ tó jẹ́ pé ọjà tó gbé kalẹ̀ lẹ́ni tí ń bẹ wájú rẹ náà gbé kalẹ̀ ẹni tó wà ń bẹ wájú rẹ wà ń ta àjọjà àti ẹ lọ má bínú rẹ ìwọ náà mú kan kéjì kọ́ lọ rí mọ ìpín ọ̀run rẹ tán bàbá wa bá ń tọ ọ̀nà kan bọ̀ tó bá pín sí méjì tó pín sí mẹ́ta tọ́nà bá pò rúru mọ́ wọn lọ àwọn bàbá wa mú kan kéjì wọn tọ ifá lọ ni 256 ni péjì tó wà nínú fá ta lẹni tó kọ́kọ́ dá odufa yìí nígbà wàsẹ̀ odufa tí wọn dá fún wọn gangan kí lẹni tó dá ń gbà wàsẹ̀ kí ni nǹkan tó ṣe tọrọ rẹ fi tùbà tó fi tùsẹ tó fi ráyé gbé tó fi ráyé lò tó fi ráyé ṣe gbogbo ẹ ló ti wà ní ojú odufa kọ̀ọ̀kan àti kókó ọ̀nà àbáyọ àwọn bàbá wa mọnimọni wọn a ní mọ̀tọ̀sẹ̀ ló lọ́jọ́ọ́ ilẹ̀ tí ò bá sì tójú ẹni sú ẹ̀dá kan kì í mọ̀rin ibẹ̀ rìn lókun o àwọn tó ní wọn ó tún ọ séhun níwọ̀n àbá àgbà tó bá ti dá ifá tó ti mọ̀ pé ọ̀run rẹ tí babaláwo rẹ bọ̀ rúbọ tọ́bọ̀ ṣètùtù lórí odufa rẹ tó bá jáde tó bá ti wà ń pè wọ́n pé wọ́n máa tún ọ sí wọ́n ti gbọ́ sọ̀rọ̀ rẹ náà nù ó dìran kí wọ́n ó tún ọ sí lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ìwádìí ìjìnlẹ̀ lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ìtùtù èlò oògùn máa tó jẹ́ fún ẹ̀dá ẹlòmíì ọ̀mọ̀ yàtọ̀ náà ká ṣètùtù yàtọ̀ sí ká sóògùn ọwá sóògùn sóògùn ológun ọ̀jẹ̀ fún ọ ilẹ̀ tí ọba tójú tiẹ̀ náà sú só lè rìnrìn ibẹ̀ lókun ifá ní ọ̀ṣáájú ìwádìí ìjìnlẹ̀ náà bàbá wa kọ́kọ́ ṣe ìtùtù ni ọ tẹ̀lé lẹ́yìn ètùtù lọ̀rọ̀ rí ọ̀wà túbà ní ọ̀wà túṣẹ́ torí pé màtọ̀sẹ̀ ló lọ̀yọ́ ogún ọgbọ́n ẹgbẹ̀rún làákàrè ẹ̀yìn ní gbogbo wọn ń tọ́ka dàrá o bídùnná ṣe gbìyànjú tó sẹ̀kẹ̀rẹ̀ lájẹ́ ju dandan lọ bóyá irú ètùtù tí sẹ̀kẹ̀rẹ̀ wá ṣe tó fi ní ajé ju dandan lọ yìí bóyá ń lọ jáde fún wọ náà nínú odufa ogbìn satalẹ̀ yìí tọ́ ọba wa rúbọ tọ́ ọba ṣètùtù tọ́ ọba lo ajo ayé ò ní kọ́yìn sí wọ náà torí pé ètùtù ní jẹ́ kọ́rọ̀ ẹ̀dọ̀ túbà ní jẹ́ kó tùsẹ́ lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ gbìyànjú àti ètùtù ajo tọ́ ọba ti nawọ́ sí tọ́kọ̀ tí ọ̀jẹ̀ fún ọ yọ bẹ̀rẹ̀ sí ní máa jẹ́ fún ọ màtọ̀sẹ̀ lọ́lọ́yọ́ o 256 ni péjì fa ta lẹni tọkọ dá odufa yìí kí ni nǹkan tẹni tọdọ odufa yìí ṣe tọrọ rẹ fi tùbà tó fi tùṣẹ gbogbo ẹ náà lọ wà nù odufa gbogbo ẹni tí ń dá fún lónìí ẹ ní padà dá tọrọ jẹ o adégoróyè igi àdùbí agbéfágorí ìtẹ lorúkọ tèmi olóyè ọ̀tún olúwawo jẹ́nẹ́rà fún gbogbo tìbútòrò ilẹ̀ ìbàdàn lápapọ̀ mọ́gàjì ilé olúòjé ọ̀fọ̀jẹ́ ìbàdàn land gbogbo ibi tẹ́ bá wọ̀ lú ìbàdàn láti ibikíbi ẹ wọkọ̀ tí ń bọ̀ wá sí géètì òjé ẹ sọ lọ́jà òjé ìdí ayùn rẹ ẹrìn sáàrin ọjà òjé níbi tí a ti ń tẹ ní gangan ẹgbẹ́ ọ̀kadà òkè ọ̀fà bàbá àṣálẹ̀ ẹ sọ lójú ṣọ́ọ̀ṣì tó wà lókè ọ̀fà bàbá àṣálẹ̀ tẹ bá ti gbójú sọ̀kan yín lọ́wọ́ ọ̀tún ẹ rí àkọmọ̀nà wá ń di ẹ̀rọ bọ́hun òlu ẹnílé bàbá ewé ń jẹ́ àdùbílẹ̀ ń lọ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ lè pè mí sí 080-332-601-41 tàbí 080-53-45-92-23 080-53-45-92-23 ó gbè sá lodu fásitì mo mú wá sí etí gbọ́ wa lásàálẹ̀ tó bá wa sọ̀rọ̀ ń pa pé ká mọ̀ mọ́ ṣe orogún òwò káwa náà mójútó ọrọ̀ ajé wa ni o gẹ́gẹ́ bí sẹ̀kẹ̀rẹ̀ àti dandan bí wọ́n ṣe jọ ta kàngbọ̀n tí sẹ̀kẹ̀rẹ̀ rúbọ tó fi gba orí lọ́wọ́ dandan gbogbo ẹni tí ń dá fún lónìí ẹ ní padà dá tọrọ jẹ ẹ làbọ rú o ẹ làbọ yìí ẹ làbọ ṣiṣẹ ogbó atọ àsúre ìwòrìwò fún.

0: ọmọ dídá wa màá gún màá tẹ oníṣu lónìyàn kéèyàn má ṣẹṣẹ ẹni kọ́ máa jẹun bí ẹ nírí ọjà tẹgbẹ rẹ ń tà ní wọn gbé kalẹ̀ lọ́ọ̀tà ó ṣòwò gbéyàwó òré rẹ ńbẹ ìgbìyànjú rẹ ni ètò wá máa rú orí tó gbé wáyé máa bà lọ́dọ̀ ewé jí àdùbí ọ̀tún olúwẹ̀wò lẹ̀ ìbàdàn ní bàbá àṣàlẹ̀ lójú ọ̀nà òjé ìbàdàn láti òjí ẹlẹ́ni ẹgún ọ̀kadà bàbá àṣàlẹ̀ ojú sọ́ọ̀sì ni ẹ ti sọ̀ kalẹ̀ ẹ ti rí àkọmọ̀ náà wọ́n gbàgàdà gbàgàdà ewé jí àdùbí ńbẹ̀ tàbí kẹ́ẹ̀pẹ̀ wọ́n sórí 08033260141 olóyè ewé jí àdùbí ọ̀tún olúwẹ̀wò lẹ̀ ìbàdàn lónìí ìrọ̀rùn lábá nígbà tá a dáyé.
1: Alubata rẹsẹ̀ jabata onílù dùdùn fìdùnnú pòwe àpọ́dunnú bẹ́ẹ̀ alúṣẹ̀gẹ̀rẹ̀ onágẹ̀rẹ̀ torí bá méjì kọ́ 32FM 94.9 ló mú dùnnú báráyé.
2: 32FM 94.9
3: Laughter House
2: orí òkè tètè premier
3: mọ́kànlá Ìbàdàn.

ìràwọ̀ kan yọ ọ́mì lútìtì ìràwọ̀ ọ̀sán tóhun dàgbàlagbà pẹ́jú sí àfin gorí òkè ó hàn kẹtẹkẹtẹ ìkànnì dadi two fm gbòṣù ó lé téńté ọba láàrin àwọn ọkùnrin dadi two fm 94.9 ìkànnì adẹ́rìn kò sónú òkè téńté premier mọ́kànlá ìlú ìbàdàn láti ń sun dídùn dídùn fọmọ aráyé ibùdó ayọ̀ àtorísun ìdùnnú ni dadi two fm ìròyìn àsìkò tí ò lẹ́jà ń bá kan nínú eré ìdárayá lẹ́sẹ̀ kúkú àti káàkiri àgbáyé ṣe bí ṣe wá ni àgbọ́dún nú ètò tó ń pàrọ̀ nú rẹ̀ kájà fẹ́ tọ́ ọmọnìyàn kásìkò.

ìrìn àjò ìfẹ́ ilé ìtàrin ìrìn àjò olólùfẹ́ ìrìn àjò ìgbéyàwó tàrin oníkálukú wa ọlọ́run nìkan as in god he is the most corrector òun ló le correct gbogbo nǹkan tó ti lọ tó ti bàjẹ́ tó ti rà ó lè correct

0: Hello.
1: Hello.
0: Hello, Ekalo.
1: Ekalo.
0: Yeah, so ẹkú ètò.
1: Ètò ni o.
0: Yeah. Àwọn ẹgbẹ́ látàdé kílẹ̀ la ṣe ń pè lórí ìpínlẹ̀.
1: Ẹ ṣe sà.
0: Yes, ọ̀rọ̀ tẹ́ ń sọ yẹn náà ni kó lọ̀rọ̀ tẹ́ ẹ sọ Ọlọ́run dákun kó sànú ni àtàwọn ọkùnrin àtòbí àwa náà ni gbogbo nǹkan yẹn ń bá wí. Àmọ́ Ọlọ́run dákun kó sànú. Ìyàwó àwọn ìyàwó náà tá a gbé dé náà ìmí wà tó yẹ pé wàhálà òbí yẹn náà pọ̀ táwọn náà máa wù wá nípé táwọn bá ti ṣe òun náà ni ẹ̀tọ́ òun náà sì ni kókó tí ó ṣe ẹ̀kọ́ bíbẹ̀. Ẹ̀mọ́ náà ni wọ́n mọ́kùnrin náà láti lọ síbòmí láti lọ wà tí ò dá ṣẹ̀wọ̀n pé ó ṣe máa ń wà náà ó ṣe wà lábẹ́ àwọn òkun.
1: Náà ló wà lọ́dọ̀ ọkùnrin. Ẹ wá ṣé mo lè sọ sí àárín yẹn.
0: Ẹ lè sọ náà.
1: Ṣé rí ọ̀rọ̀ wípé a mọ̀ mánèjì ara wa tá a fi kú ni kì í ṣe film trick o. Ó ti yé yín.
0: Ó yé mi máa.
1: Ọlọ́run ti rí i wípé gbogbo wa a dá pé Ọlọ́run mú ẹni tí ò dá pé tí ò lẹ́kọ̀ọ́ lọ́dọ̀ bàbá àti ìyá ẹ̀. Ó ti yé yín.
0: Ẹ
1: máa iṣẹ́ ń fiyè bá mi lọ.
0: Mo ń tẹ̀lé yín lọ́ba.
1: Ọlọ́run mú ẹni tí ò lẹ́kọ̀ọ́ láti ọ̀dọ̀ bàbá àti ìyá ẹ̀ despite the fact pé àwọn òbí ẹ̀ kọ́ ó gbẹ̀kọ́ kó gbẹ̀kọ́ ẹ̀yin náà ẹni tí Ọlọ́run tọ́lọ́run tún mú láti ìdílé kan wá ó gbẹ̀kọ́ kó gbẹ̀kọ́ Ọlọ́run wá da ẹ̀yin méjèèjì papọ̀ ẹ wá jọ wà lábẹ́ òrùlé kan ẹ dákun torí Ọlọ́run ṣé ẹ ti mọ̀ wá ara yín tẹ́lẹ̀.
0: díẹ̀díẹ̀
1: náà láfi ẹ wá wò díẹ̀díẹ̀ tá a fi mọ̀ mọ̀ wá ara wa yẹn títí dọjọ́ ọkú ni o kò yé yín sà títí dọjọ́ ogbó tó ń kálukú ó fi lọ ó ní o management yẹn náà láàmú manage ara wa o ẹ wá yìí máa jí ẹni tó lọ fẹ́yàwó méjì tó fẹ́ mẹ́ta yóò mọ manage èèyàn mẹ́ta a manage èèyàn bóyá mẹ́rin ló fẹ́ òun nìkan yóò máa manage èèyàn mẹ́rin ẹ rí pé wàhálà ni tó bá tẹ̀yẹ pé tó bá tẹ̀yẹ pé ọkàn ló fẹ́ ó ti yé yín ló fẹ́ lé tó jẹ́ méjì tó manage èèyàn méjì òun gan ọpọlọ orí ẹ̀ yóò ṣẹ̀tù bọ̀ ó ń fẹ́ mẹ́ta mẹ́rin bọ́ngbà tí ò fẹ́ para ẹ̀ èèyàn gan lásán gan èèyàn manage ọyọkan lásán gan problem wà.
0: Ẹyọkan la manage.
1: Ọyọkan lẹ́yìn manage yóò tẹ̀yìn sọ̀rọ̀ tẹ̀yìn complain yóò ká wá sọ pé kéèyàn tó wá manage èèyàn méjì ẹ rí wípé ó lọ fà Ọlọ́run tó fi wá tira wa òun náà ti mọ̀ wípé a máa manage ara wa ni ó mọ̀ pé a gbọ́n ṣàgbọ́n tó ni àgbọn tó wàhálà yóò mọ wáyé ìjọgbọ̀n yẹn ó mọ wá but memory as in mo ní memory brain ni ọpọlọ tá a bá fi maintain ara wa táwa bá ti ní ìmọ̀ ta ní kìmí ta ní ìmọ̀ ìjìnlẹ̀ ta ní kìmí yẹn wípé Ọlọ́run ló pe orí bẹ́ẹ̀ ìwà obìnrin ni ó ti yé yín ìtọ́lọ́run dà sára obìnrin ni pé kó kàn wà lára obìnrin láti fi mọ́ wùwà tẹ́yìn bá ti mọ̀ bẹ́ẹ̀ ẹ̀ ní problem rárá kẹ́ ẹ bá sọ̀rọ̀ kọ́ mọ gbóyin lẹ́nu tẹ́yìn bá sá ti sinmi tẹ́ ẹ sì mẹ́dọ̀ ó ti yé yín ara wọn ó padà tún ká tẹ́ ẹ manage wọn títí àwọn gan mọ̀ wò pé nígbà ṣé wèrè ló fi mí pè ní nígbà tí mò ń wá bẹ̀ sọ̀rọ̀ ó dá mi lò ẹ ṣàmọ̀ wòran gbogbo akẹ́kẹ́ ẹ má sọ yín bọ́ta kẹ́ ẹ ra bọ́ta jẹ́rẹ́jẹ́ kò sí wàhálà ó ti yé yín ẹ̀yìn ti mọ̀ gẹ́gẹ́ bí àgbélébù pé àìsàn obìnrin tún ti dé ba gbogbo obìnrin ló lárùn ó ti yé yín sà ṣé ń kọ́ yín lẹ́kọ̀ọ́ kan ṣé ń fún yín ní example kan ṣé rọ́kọ tèmi bó ṣe máa ń manage èmi tó bá ti di pé wàhálà bẹ̀rẹ̀ báhùn ẹ máa wọ́ pé mi ò fẹ́ wàhálà jọjọ kò sí tó kàn yóò fi yín lára burúkú balẹ̀ tara yín ò fi balẹ̀ o ti ye yin
0: oye oye
1: to ba wa nigba te ba wa fi pada soro in to ti lo yen ko ni pada si be mo e ti move on niyan ko ye yin se rawon kini o simple but ona ta ngbe gba lo yato ona ta ngbe gba on la fi hot ara wa ni o mo di gbaju yo mo di gbamu yo mo de pe yo mo di kini ko lori sirisi bo kun se ni wa ti lobirin na ni ti Olorun o dile yin mu ile yin o ni daru
0: amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen

0: Hello. Hello, ẹ kalẹ̀ o. Ẹ ti a ti gbé kọ́ yín. Hello, ẹ kalẹ̀ o.
1: Hello.
0: Ẹ kalẹ̀ sa o. Ètò ni o.
1: Ẹ kalẹ̀ ma.
0: Ẹ kalẹ̀.
1: Ẹ jẹ́rìí ma.
0: Yes, sir.
1: Gbogbo ẹ̀kọ́ gbọ́n tẹ́ ń kọ wa, orí yóò ní dàrú o.
0: Àmì, àmì, sir.
1: Ẹ gẹ́gẹ́ bí ìyá wa, mo fẹ́ sì kí wọn lọ sọ yìí ni. Ẹgbàdí ẹ̀ tó ti fẹ́ yàwó. Ó wá ní pé ìyàwó tó fẹ́ yẹ mọ́lẹ́ nílùú náà lọ́yọ̀ náà bí mamá. Ó jẹ́ pé ó sì máa lọ ọbẹ̀ ẹni kọ́lẹ̀ tó ti kó lọ bí oko bí kan. Wá jẹ́ pé ibẹ̀ ní fi ń ṣe bí stone ti ohun òkú onílé. Wọ́n á sọ̀dọ̀ yín ní. Tó wá lónìí ní ọjà tó fi ẹ̀ta ní fi sílé mọ́ o. Wọ́n tún wọ́n tún lọ ta ọjà ń bẹ́. Ní gbogbo yá lọ kọ́jà rẹ̀ ń bẹ́. Wọ́n padà wá jókè yìí tuntun sókè wọ́n á gbé. Ṣé kéèyàn fún yàn bá ń lẹ̀ ní àwọn fún yàn gbọ́ bẹ́ẹ̀. Hello.
0: Mo wà pẹ̀lú yín o.
1: Ṣé yàn lẹ́yìn ṣé kéèyàn filẹ̀ kéèyàn sọ fún pẹ̀tọ́ bẹ́ẹ̀ ká fira wá lẹ̀ ní o.
0: Kí lẹ sọ pé ṣàdìbẹ yẹn ń sọ̀rọ̀ yẹn kíní yẹn ń crack. Kíní yẹn ń crack. Bó níbẹ̀ ṣe ń sọ̀rọ̀ yẹn kíní yẹn ń crack. Ó ń crack. Kí lẹ ní pé wọ́n ṣe.
1: Bóyá bóyá èèyàn ti dàgbà níwọ̀nba díẹ̀. Ṣé ń gbọ́ ọ̀nà? Hello.
0: Mo ń gbọ́ yín.
1: Wájú pé ìwọ̀n ipò náà ò bí mamá.
0: Ok.
1: Ẹni tó wà bí mamá díẹ̀ wá fẹ́ yẹn. Ilé ọkọ̀ tuntun wá kú. Ọkọ̀ ẹ̀ ti kú ó ti lọ ó ti tirafù ti lọ bí róńdó yẹn tó ti fẹ́yàwó mi bẹ́ẹ̀ tí ó bèrè rẹ̀ láti bí ọdún mẹ́ẹ̀ẹ́dógún. Ṣùgbọ́n yín máa ń kú bẹ́ẹ̀. Yóò tún wá máa lọ bẹ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan pé òun lọ́jà láti lọ ta ọjà láti lọ kó àwọn ọjà rẹ̀ bẹ́ẹ̀. Yóò tún padà wà nínú lẹ́ẹ̀kẹ́. Ṣé ọ̀rọ̀ ẹni bẹ́yà ṣe kéèyàn fi ilẹ̀ ni.
0: Nǹkan tó ṣẹlẹ̀ ni pé automatically èmi ò lọ́dọ̀ èmi ètú igi èmi mọ́ ń so igi ni tó bá jẹ́ pé nǹkan tẹ̀ lè manage ni ẹ sì lè manage wọn lọ. Because ẹlòmíì tẹ bá sọ pé ẹ fún wọn lẹ́sìn ẹlòmíì tẹ bá sọ pé
1: ẹ fi ẹbí láti ní máa jíjẹ mímu ńkọ
0: jíjẹ mímu
1: ẹ wà máa ń kàn ṣe fúnra rẹ ńkọ.
0: Ẹ try láti jọ adjust ẹ bá wọn sọ̀rọ̀ síwájú pé nǹkan báyìí nǹkan báyìí tí wọ́n bá wá ti wá gbà ṣé wọ́n ti bímọ fún yín.
1: Irọ́ o irọ́ o.
0: Tí wọ́n bá ti bímọ ẹ jẹ́ kó yé wọn pé báyìí báyìí jíjẹ mímu nǹkan kan báwo la ṣe lè ṣe. Tí wọ́n bá ti ní nǹkan tán lè kó tí wọ́n bá lè kó ìrìn àjò yẹn sì wà ó sì wà láàyè wípé bóyá kó ń kálukú lọ ń lọ ẹ̀ ju wípé kẹ wá wọlé kó problem wá wà lọ. So bó ṣe jẹ́ nìyẹn. Yes sir. Yes sir. Yes sir. Yes sir. Yes sir. Hello.
2: Ẹ
0: kalẹ̀ o.
2: Yes, ma, ẹ kú iṣẹ́ o.
0: Yes, sir.
2: Aṣọ àjọra Jésù látọ̀ yọ ni.
0: Ok, sir.
2: Mo fẹ́ fẹ̀sùn méjì kan yí báyìí o.
0: Kí mo ṣe o?
2: Àṣà àkọ́kọ́ tẹ́ ẹ ṣe ni pé ẹ tètè máa gbé glo láti lẹ́mú mo ti ń pe glo. Ẹ gbé. Ẹ̀sùn kejì. Mo fẹ́ kẹ́ ẹ fòfin lélẹ̀wé pé anybody kò gbọ́dọ̀ lójú 2 minutes lọ.
0: Yes, sir.
2: Millions of people.
0: Bẹ́ẹ̀ni.
2: Ló ẹ̀jọ́ yìí.
0: Bẹ́ẹ̀ni sá.
2: Ṣùgbọ́n nìkan á máa sọ̀rọ̀ lọ́rẹ́ gbọ́dọ̀ àgbógbó èèyàn lọ́gbọ́n kẹta nìkan lọ́gbọ́n.
0: Bẹ́ẹ̀ni. Ṣẹ́rí ẹlòmíì wà. Ẹlòmíì wà tó jẹ́ wípé ẹlòmíì wà tó jẹ́ wípé wọn ọ̀rọ̀ tí wọ́n ń sọ irú ẹni dádì tán pè ní ìsìn wọ́n complain ó ti yé mi. Ẹlòmíì dẹ̀ wà tó jẹ́ wípé ọ̀rọ̀ tí wọ́n ń sọ ó deserve wípé ká gbọ́ nǹkan tí wọ́n ń sọ. Ó ti yé yín a kàn lè kọ́ tọ̀rọ̀ mọ́yàn lẹ́nu bẹ́yẹn lẹ́yìn náà bá gbé ṣe pé wọlé ìsìn tí àwọn pé táìmù ti ń lọ bẹ́yẹn bẹ́ ṣe pé wọlé ìsìn ẹ̀ẹ́dẹ̀ tí sọ̀rọ̀ ti yín gangan ẹ ti rí bẹ́yẹn. So bẹ́ ṣe ni pé mi gbé kọ́ọ̀lù glo àbí nǹkan kan yẹn mi mọ glo mi mọ èyí tó yẹ ṣe anything ó ti yé yín kọ́ọ̀lù ń wọlé randomly ni èyí tá a bá ti rí gbé ni èrò pọ̀ tó ń pè. Mo ń gbọ́ yín.
2: Tọ́pìkì méjèèjì yẹn mo láìkí ẹ̀. Eré àbítẹ́ wá sọ wípé ọkùnrin náà lè gan-an mo yà. Kò rí báhùn ó bẹ́ gan ni ó fọkùnrin ní opportunity. Ẹjẹ́ ìsọjàwó ọ̀rẹ́ mi kan. Wọ́n máa ń jà sí mọ́yálìmọ̀ mọ́yálìmọ̀ ọkùnrin ẹ̀ yálè obìnrin mọ́yálè. Ńgbọ́ wá jọ kan ni ìyàwó wá sọ fún pé ko mo ya de mo kini se ya je oyan le loloko le meji owo to fun mi o ka du e o won gboro mo ya le o iru dile ya ke le ro pe yan de je ke ko a mo pe o pon yan le ni yan le
0: obi ko ba ti yan le ko fi le oko le ko si mi o roju alokunrin to ba ti obirin to ba ti yan le ko fi le oko le ni
2: eyan lo wa po dun ja yan pe okunrin
0: e ko fi le oko le
2: awon okunrin gan ni won sa
0: eh ko fi le oko le ti le oko ba ti su to fi lo yan le ko fi le oko le ko de lo continue pe la le ti yan ko ju be lo
2: e se sa abun re wa nsuru ni o abun re wa nsuru ni o
0: eh to ba ti di ko po ju ya ko ni on ton ma lo
2: o to le so
0: e se
2: o ah an gbadun yin o
0: e se gan ni sa
2: o lo mo mo ite jiwaju
0: ami ami sa
2: eh e ma be to
0: yes sir e se sa
3: Hello. Tori nkan ni ti daddy ha to daddy jo to sonse o tun ba mi gan se tori nkan de so pe okun yan nkan kan o bu se wa like lo wa ni banja
0: o wa ben
3: tori pe tori pe yawo ti mi gege o ya le o ni o se de bi pe o loyun lati ta
0: won loyun lati ta
3: Ben sir, on tun bi wale.
0: Iye lo fa o.
3: Gan o bi wale atun e won ba mi so se ogbe mo tun gba laye. Still na o tun ko duro ejo kini kan se se fu bi ni be.
0: Oyun ton ni lati ta yen ko.
3: Awa ko la ni
0: won se.
3: Ben le meji.
0: Okay, e ba.
3: Emeji.
0: E gba ki won emeji ni won loyun lati ta.
3: Ben sir, ben ma.
0: Iyawo yin.
3: Ben ma.
0: Ede si jo je toko ti awo.
3: Ede si jo wa.
0: Ede Johnson sabi o rile kan na.
3: A Johnson sabi o rile kan na. Ko si gbake fowo kun. O si.
0: Won gbake fowo kun awon.
3: Ben ato mu ati kankan ko te gbake nti se kankan rara.
0: Se awon omo melo won bi fun yin.
3: Meji.
0: E mo binu te fe gbo.
3: Okay sir.
0: Awon mo gan won deserve die ni.
3: I don't know. Ben,
0: Fun ara e ba lo ti gbere fun won emi ti mo wa jo ko le bayi ti mo ba ti mo se pe mo ko ya bayi ko wa se mo ni se n gbo mi ma o di do du kan mi sun mo rara ko gba mi sun mo won gba beyin leyin o make attempt o do du mo ni mo jo lenu ko gba rara o sin gbe de fokun le mi nta
4: won de loyun lati ta e de ba won se won je ba ki won se e de ti jo n gbe won de gba ki won ka won
3: eri bo yen fo ni
4: eyin gan funny e try okunrin lada okunrin ni e try
3: ndawun so ni e
4: okunrin ni
3: igbe awon le gbaru e ijo ti oro kan wa sele ti mo wa lo soro won ti mo wa so ti mo wa soro si
4: abi narrative film te wo ni
0: tori ti o ba je wi pe won gbo fa abi ke won ta won lo fa eyin oni ma yan di ki ba nde pe yo ti mo follow kada tin gbe oko re re atawon ara bi se pe won loyun
3: abi
0: e tun gba kan se e si si wa nile e ta e ti bi ibe yen wo to ba de ye wi pe naturally won yan di ni o le je pe yin na e gbe won de be bi e kin do won dada
3: ko si kan tun se ko si ko start do gbe wa ti mi se fun
0: ah e ma se dogi
3: ko si nkan kan to to to ni ke se fun ti mi ti mi ti mi ke se fun
0: se ma se dogi e ma se dogi
3: mo ma ye se sisos mo ma se sisos mo ma se fun
0: e se sisos
3: den
0: ah boya ke se 69 gba yin
3: ko si sex to bo wa ni se fun
0: boya te ba tun try 69 bi awon ni wo ta mo emi e tu yigi olohun o fe ko fe be mo e tu yigi zo ti emi mo to yigi ni e se bo olohun ba se dari yin be se nfara da lo olohun tubo ma ba mi fi emi dari yin
3: ki mo fara da
0: ki wa mo wa fe so emi e tu yigi
3: to ka da ba fi kan fi kan lara ba lo ale nko
0: emi e sa tu yigi
3: o ni yawo ti o
0: eh ni ku emi e tu yigi enseun baba mi
3: ese ba
0: o ti pe ni tinyi
3: ami ma
0: ese olohun o ba nlo re ni yin e ni ku bayi
3: owe le fi pa
0: ayo etu yigi we tu yigi
3: o di ye mi owe le fi pa ese ma ese gan ma
0: ese
3: mo so lagboro
0: lo e mo gbo wa lo
3: e ni si so

0: gbogbo ọjọ́.
1: Ẹ jẹ́ tó bẹ́ẹ̀.
0: Wẹ́ sọ́lù
1: sọ. Kí ni sọ́lùsọ yìí?
0: Olùdúró ọjọ́.
1: Lábẹ́ ọ̀run
0: yìí. 137.
1: Nǹkan kan ò lè yí.
0: Nothing will change.
1: Àfi tẹ́nìkan bá sọ̀rọ̀.
0: Unless somebody speaks.
1: Kò sí nǹkan tó ń dá bàjẹ́.
0: Nothing will change because
1: of my mind. Àfi tẹ́nìkan bá bàjẹ́.
0: Until somebody
1: speaks. Ẹjọ́ ò lè rin tó wà nílẹ̀ yìí.
0: Under the talk cannot
1: say to me. Ẹni ẹ̀rí tó bá ti gbà.
0: When the testimony
1: will get. Tí o
0: jẹ́ àdúrà gidi. Without any prayer.
1: Kò pamanẹ.
0: It's not permanent, sir.
1: Àwọn kan tó bá sọ ẹ̀rí
0: lẹ́ẹ̀kan.
1: So I do when
0: they
1: give I'm not giving up.

0: ayé mi rí
1: mẹ́lá.
0: Àdúrà
1: ọ̀jọ́ ẹ̀mí mímọ́ ọ̀pọ̀jọ́ ẹ̀yẹ ẹ̀jáde dúró ẹ̀yẹ ẹ̀mí ìṣàdúró ọ̀yẹ ìṣàyẹ ìṣẹ̀lẹ̀ ẹ̀jọ́ mi
0: jáde
1: ẹ̀jáde
0: jáde
1: jáde
0: jáde
1: jáde
0: jáde
1: jáde.
0: Mo fi májẹ̀mú sọ tẹ́lẹ̀
1: di covenant professor.
0: Iwọ ti dẹ̀ ẹ̀dú orí.
1: Even if you have been led.
0: Lẹ́yìn àdúrà
1: yìí. After this prayer.
0: Ọ̀ní tẹ́ ẹ̀dú
1: orí.
0: Bí wọ́n ti dẹ̀ ẹ̀dú orí.
1: If you have been led before.
0: Ọ̀ní tẹ́ ẹ̀dú
1: orí.
0: Ènìyàn dání dúró. Tó fi ọwọ́ gbáyà.
1: That are boasting.
0: Pé ẹkún ló fi parí
1: ayé. You end your life in weeping.
0: Ara kó padà. Ìwọ ni wọ́n rán mi sí o.
1: Yes, you understand.
0: Ogun ò ní borí ẹ.
1: That will not overcome you.
0: Ogun ò ní borí
1: ẹ. That will not overcome you.
0: Mo ní iṣẹ́ tí mo fẹ́ ṣe.
1: I have a job to
0: do. Nínú Second Kings.
1: In Second Kings.
0: Chapter 4.
1: Orí kẹrin.
0: 18.
1: Orí kẹjọ́lógún.
0: To 20.
1: Sí orí ogun.
0: Second Kings.
1: Ìwé àbákẹ́.
0: Chapter 4.
1: Orí kẹrin.
0: Verse 18.
1: Orí kẹsẹ̀ kẹjọ́lógún.
0: To 20.
1: Díẹ̀sẹ̀ ogun.
0: Ẹ jẹ́ kí n sáré dókè lọ.
1: Wà lẹ́mú kíkí gọ́ bí.
2: Orúkọ tèmi ni Michael Obodo. Láti ìbọ̀bọ̀lọ́dọ̀. Mo máa ń gbọ́ ètò bàbá since last year, towards the end of last year. Ṣùgbọ́n mi ò bí wọ́n rí. Ṣùgbọ́n àwọn àdúrà tó máa ń gbà yẹn, ìrìnàjò ètò ìjọba mẹ́ta máa ń gba àwọn àdúrà yẹn.
0: Èmi gan ti mọ̀ ń gbà torí ara.
2: Torí mo wá ń rí i pé àgbà tó ti ń gbọ́ àwọn àdúrà yẹn. Aago márùn-ún ni mi ì ṣe mistake. Tá a bá ti ń pe ìrún báyìí, mo ti ṣí rédíò mi. So mo wá discover pé èmi máa ń jẹ ABC. Tí n bá ra mọ́tò, màá tà ní. Ìdìbò rẹ̀ ní kílì ABC. Mo ti ra mọ́tò kan ní 2.7 million. Ìgbà tó tó àárín kan mo jẹ láti dá owó padà. Mo tà ní 500,000. So ìgbà tí mo wá discover pé kí ni tó ń ṣẹlẹ̀. Mo wá bẹ̀rẹ̀ sí kí sórí àpẹẹrẹ àwọn yẹn. Mo wá rí i pé kì í ṣe ojú lásán. So àwọn nǹkan wọ̀nyẹn mi ò fẹ́ máa torí táìmù pọ̀. So mo wá bẹ̀rẹ̀ sí ní bá ìrìn àjò wọn lọ. Mo wá ní kí tiẹ̀ ní àṣẹ sí òróró. Mo fẹ́ wá Ìbàdàn. Mo wá orí òkè ògo mi lè lọ bẹ̀. Ìgbà tí wọ́n ti pé èrè àwọn ẹjọ́ yẹn ò dọ̀rọ̀ mo débi. Ṣùgbọ́n mi ò rí òróró. Mo wá fi ìgbàgbọ́ lọ ra òróró nílé. Tí bàbá bá ti pẹ sáàmù, wọ́n máa pẹ sáàmù kan nídàájí. Èmi wà bẹ̀rẹ̀ sí ní ká sáàmù yẹn sí. Màá da sórí, màá da sómi. Àti bẹ̀rẹ̀ mi bọ́ọ̀ gbèsè náà.

0: Orúkọ mi ni Surajun tẹ́lẹ̀tẹ́lẹ̀, ṣùgbọ́n wọ́n ti sọ mí di Emmanuel agbára Ọlọ́run ní bíbá yìí. Wọ́n á baptize mi ní bíbá yìí.
1: O fẹ́ kí n baptize yẹn?
0: Bẹ́ẹ̀ni.
1: Ẹ bomi wa.
0: Wọ́n máa baptize wọ́n máa.
1: Ká tiẹ̀ tó gbé ẹ lódò ká kọ́kọ́ ṣe lé kíákíá. Yá fomi àánú bá a kan bẹ́ẹ̀ tá a máa baptize lé nínú abẹ́yẹ kíákíá. Ó yà kọjú síbi. Kí ló orúkọ yín tẹ́lẹ̀?
0: Orúkọ mi ni Surajun tẹ́lẹ̀ tẹ́lẹ̀.
1: Tẹ́lẹ̀ orúkọ wo ló wù ẹ láti máa jẹ́?
0: Emmanuel tí ó sọ mí ní church ibi tí mò ń lọ tẹ́lẹ̀ kí n tó wá síbi mi.
1: O ti jẹ́ Emmanuel báyìí. Níwọ̀n báyìí gbà tó ti gbà láti di ti Kristi tí ó dẹ̀ ti parí orúkọ ẹ láti Surajun sí Emmanuel. A baptize rẹ lónìí ní orúkọ ti bàbá.
0: Amen.
1: Àti ti ọmọ.
0: Amen.
1: Àti ti.
0: Ẹ̀mí mímọ́.
1: Láti òní lọ, wà á máa jẹ́
0: Emmanuel.
1: Ọyá máa sọ ẹ̀rí ẹ̀.
0: Ẹ̀rí mi ò pọ̀. Ẹ̀rí mi ò pọ̀.
1: Eléyìí tó ṣe odidi ẹ̀rí lánàá.
0: Kí n tó máa wá síbí, mo máa mutí. Gidi tí ò ń sọ ti kékeré, ọtí ò ń pa mí. Ṣùgbọ́n tí mo bá ti rọ àwọn ọ̀rẹ́ mi báyìí, màá mówó màá dáná ọtí ilẹ̀. Mo kọ́lékọ́lé, mi ò rí kọ́. Mo ní mọ́tò, kò sí mọ́tò mọ́. Nígbà tó wá tó stage, mo wá ń gbọ́ ipe bàbá lórí rédíò. Mo ń gbọ́, ìjọ kan ni màá sá lọ rí bàbá ìsà, ìjọ kan. Ojú nǹkan bí oṣù mẹ́rin sígbà yìí lọ tí mo wá sórí òkè. Ìjọ yẹn lè bá kọ́kọ́ bá mi sọ̀rọ̀ tí mo ní mo máa ń ságun, mo máa ń ṣe gbá.
1: Ẹlẹ́ máa ń ṣoògùn.
0: Mo ní mo máa ń ṣoògùn ogun yóò jí jí kò ṣiṣẹ́ fún mi, kò sí nǹkan kan. So mo sá ń tẹra, mo ń wá sí orí òkè lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Ìgbà ní ìsìn ọtí yẹn. Tí wọ́n bá mú lẹ́gbẹ̀ẹ́ mi gan-an, nígbà kí n máa bì ni.
1: Ẹ pàtẹ́wọ́ fún Jésù yẹn.
0: Bí kí n máa bì lọtí yẹn ṣe rí. Gbogbo àwọn nǹkan tí mo wá ti ń fà láti bí nǹkan bíi ọdún mẹ́ẹ̀ẹ́dógún sógún ọdún sẹ́yìn. Mo wá ń fà báyìí. Ó wá ń ṣe ń fà fún mi. Mo wá ń bí ìgbà

0: láti oṣù kẹrin tí mo ti wá bí yẹn bí gbà ni bí o lè ni mo ṣe ń rówó bí o lè
1: náwó ẹ sókè. Anointing wa o ya lo do lowo.
0: Amen. Amen.
1: E wa nro si wo yen si bi le yen.
0: Be ni sir.
1: Ko to
0: di. Mo ma to ro je tele o. Be se wo.
1: Please.
0: Ki ma fun yan bayi. Ki ma fun yan.
1: E fun yan bayi.
0: Ki ma fun yan ni. Mo egba lotun egba lo si. Please.
1: Àwọn èèyàn ti ń gbẹnu sí lọ́dọ̀ tí náà. Ayayayayi. Ẹ mọ̀ pé àgbàna lọ́lọ́kọ́kọ́ mú kúrò láyé. If you're a drunker, you can't have savings. Wà tó mọ̀ sojú àánú tí ó yẹ kó ṣe, wà á dẹ̀ máa lùsì àwọn èèyàn gidi. Níwòye ọ̀la.
0: Orúkọ Jésù.
1: Irú ìbùkún tó ti rírí. Sami Abamilẹ́kan Ayọ̀ǹda ẹ̀fọ́n.
0: Amen.
1: Baba, congrats, Mr. Emmanuel.
2: Ẹ̀pẹ́ orúkọ Jésù.
3: What is the name of Jesus?
2: Agbára tó ń ba èròngbà rere jẹ́ nínú ayé.
3: Power scattering on my good plans.
2: Agbára tó ń ba èròngbà rere jẹ́.
3: Power scattering on my good plans.
2: Ó yá máa bàjẹ́.
3: Be destroyed.
2: Ẹ̀yin agbára ẹ wọlẹ̀.
3: Be buried.
2: Ẹ bàjẹ́.
3: Be destroyed.
2: Ẹ wọlẹ̀.
3: Be buried.
2: Àdúrà.
1: Ogun